0: Oloyibo. Gbogbo ebukuwa yo wa se ori re lo. After 33 verses, oro ayo jade si dile re loni. Ibujoko yin yo di gbigboro. After 34 verses, na mo kinu, a ma se lai loju ye oni ja lai ni o. Eni anito. Eni aniseku. Han fondi dara ten yin lorun tomo tomo. San 40 verses, ni diduro emi ti duro loju yibo ba duro wa gbo ko lo ayo. Osu yi osu ayo lo ma je fun gbogbo wa. Aja mo re gba lo wa ye ninu aye raye. Ohun tutu wonu le yo. Lopade owo to ma sagbe se ran yi o. Isa Olorun ma ma se otomo tomo o. Oni rogo ekun. Oni rogo akoba ati adaba o. Ayo ni o gbeyin ere osupa re o. Eni ese re gun ko ni ro faye losu yi o. Oni teduru banu je ni waju le re losu yi o. Ibikibi ti ogo omo re wonu akogba fun o. Omo ma munu re du o. O ma easy fun olosu yi. Waro wo tojo ebi. O to bere wa ri gba. Lopade international connection. Wa gbile tomo tomo. Ani wa mo wodele. Ise omo re abo si. Olore ma yi opo. O result ire. O result anu ni o. O si waju oju re re ni o. O gbo eleye orun bo san. Eyin iyawo e ma gbadura foko yin to ma fe jade laaro loruko je yo ko ire pada wale o. Oro ti o kan ladugo ye da si loruko je so ni ru ara re faye o. O ni rogun wa wi te ninu egbe okuku o. Lo gbe opo re le aye lowo loruko je so ko re de si ma dide o. Aye oni fe mi eyan ra tomo re. Aseju atelo asejade lara baba labi yamo omo re aju won lo ni ile alayi. Omo wa yo fi rorun sori re. Aye oni tori ogo ba je lodun alaanu re. Ibi ti ati ri owo iya loja loruko Jesu e pateni je ko ni ba ti eje o. Aye oni je gaba lori omo re. O ni je gaba lori ise re. Gbogbo bi kibi ti eto yin wa loruko Jesu Olorun ko ba yin gba jade. Baba mi alaje awon alaje yo so omo re na di alase. Baje mu pe omo gboro ko sele ki iya to je eyan ko ni jele ninu ile yin o. Awon ta ji ya lori omo la pada joro omo. Ota to jo ni ko ni fi o sele ya ni gbangba. Odun yi gangan kangan lodun ayo re. Iwa na oni gbe ni ile alaye. Orule to bori gbogbo agbaye ko ni je ka yo fomo tu olasiri. Awon na ta sure fun yin Olorun ko sure fa wa na. Lọ́nà ọjọ́ Sátọ̀dé ayé òní sọ kí kúkúrọ̀ nínú ilé rẹ torí ọmọ rẹ. Jésù Olúwa. Ẹ̀rí méjìlá máa sáré gbọ́ nítorí bí àwọn ẹ̀rí yẹn ṣe ń wọlé ó ní agbára.
1: Mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bàbá lábí ọmọ pé ìgbà tí mo gun orí òkè wọ̀nyí. Ìyàwó ta ti ń dájọ́ tó ti lé lé ọdún mẹ́wàá. Ọkùnrin ni ó ti lọ bí 40 years náà. Ó wá fẹ́ márì kò ṣeé ṣe. À ń gbé ìyàwó yẹn aṣáà ń gbé tì ní. Lójú ẹsẹ̀ kò tiẹ̀ pé oṣù kan lọ fi dájọ́ ìyàwó yẹn. Àdóhùn pẹ̀lú àyàṣà àlàáfíà. Agbáyé agbẹ̀yẹ padà ní.
2: Ṣé àwọn èèyàn jẹun?
1: Àwọn èèyàn jẹun.
2: Ọlọ́run tó bá màmá yìí ṣègbé ìyàwó fọ́mọ rẹ̀. Ọmọ 40 years. Táyé rò pé kò lè ṣe láéláé. Ìyá kan bàbá kan gbọ́ mi nínú ilé. Lórúkọ Jésù. Ọjọ́ ayọ̀ rẹ̀ kò báyìí o.
3: Happy Jésù.
1: Gbàrà tí mo délé, ẹ̀gbọ́n mi wá pè mí. Torí ọmọ ẹ̀yẹn ti pẹ́, ta ti retí pé kó lóyún kò lóyún. Kàfáyà máa bímọ Obìbejì mo ní.
2: Obìbejì.
1: Obìbejì ní London. Mo lé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Bàbá mi máa bíbejì.
0: Tó bá gbé kejì sí.
4: Ọmọ mi kan wà. Ẹ̀kan ṣo náà mo kàn rí pàmò yìí bẹ̀rẹ̀ sí ní mú kólò. Ó bẹ̀rẹ̀ sí ní mú kólò. Láti bí ọdún karùn-ún. Ti mú nǹkan yẹn. Ní ọjọ́ kan, ó ń tún ilé bàbá ẹ̀ ṣe, ó yọ búlọ́ọ̀kù. Mo ṣáàdì pé ẹnìkan dé ó ń sọ fún pé ṣé ìwọ nìkan ni bàbá ẹ bí torí ìyàwó 16 ni bàbá wọn fẹ. Ṣé ìwọ nìkan ni bàbá ẹ bí ló ṣe ń tún ilé bàbá ẹ ṣe. Àtìgbà yẹn ọ̀rọ̀ ọmọ mi ò yé mi mọ́.
2: Ọmọ mélòó ni bàbá tó ní ìyàwó 16 ni.
4: Mi lè kà wọ́n tán. Àwọn kan fúnra wọn ò dá àwọn ọmọ wọn mọ̀ tán. Láti ìgbà tí bàbá aládùúgbò bá ti bẹ̀rẹ̀ àdúrà, màá wá gbé fọ́tò ọmọ yẹn, màá fi ti rédíò yẹn. Mo ṣàdúpẹ́ pé láti ìgbà yẹn ọmọ mi ò mú kó lò mọ́. Ọmọ mi ti wà ókè.
2: Mo bá yín dúpẹ́ girama.
0: Ọ̀la ni Sunday àkọ́kọ́ nínú ṣọ́ọ̀ṣì. Dandan ni gbogbo ènìyàn máa wà nínú sáfíìsì lọ́la. Torí pé ó jẹ́ Sunday àkọ́kọ́ nínú oṣù tuntun. A máa ní Holy Communion Service. A fẹ́ bá Jésù jẹ́ àsì fẹ́ bá Jésù mú. Gbogbo ènìyàn máa mú ẹ̀bẹ̀ àdúrà rẹ̀ fún oṣù tuntun dání. Nítorí a fẹ́ dájọ́ sí orí pẹpẹ. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Ago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ó pẹ́ tí mo ti mọ̀ wípé òkè báyìí lọ wà fún ni ń gbé. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Olúmọ jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Ìwọ gbìyànjú kó o ṣe. A torí ìkànṣe kan lọ́lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó òní tán lọ́wọ́ yín o. Níṣe ló dàbí pé ká ti bẹ̀rẹ̀ sọ́jí agẹ́gẹ́ yìí. September 6 ó dàbí pé kó ti jẹ́ ọ̀la. Màmá bàbá tó ti bá Jésù ròyìn fáwọn èèyàn. Yá mọ̀ wípé ìsọjí kan bọ́ o. Tá a pé àkórí rẹ̀ ní àrùn ní bọ́bọ́ jẹ ọmọ. Gbàgàdàgbàgàdà náà ní ká kọ́ sí ara mọ́tò tá a fẹ́ pín lọ́fẹ̀ẹ́. Wọ́n kọ́ sí ara ń kájí fi hàn wípé àrùn ní bọ́bọ́ jẹ ọmọ. Gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ìsọjí yẹn lọ, á dẹ̀ máa dé sórí rẹ. Ọlọ́run bàbá alábìyamọ o.
5: Ààyè ló wà.
6: Hello, hello, prophet. 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ.
7: 89.3 FM, your preferred wholesome radio.
8: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
7: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
9: Láti ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ gérégé lago mẹ́fà ìdájílù.

kú ojúmọ́ o. Àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń de ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga àgbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adékòkè lóníròyìn yín. Aṣojú àgbà sí orílẹ̀-èdè South Africa Ajayi Alexandra Olóti fọ̀rọ̀ léde nípa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí òǹkà wọn jẹ 1,500 níye eléyìí tí wọ́n ti kó wọn kúrò nílùú South Africa nínú ìgbésẹ̀ ìhàlẹ̀ ìkọlù lòdì sí àwọn àjèjì eléyìí ti lọ nílùú náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣeyí Mákindé ló ti pè fún àtúntò ìlànà eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá jiyàn lórí wípé àwọn ìjọba tó ti ṣe ìjọba kọjá wọn ni kò rí sí àyípadà eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ tó sì ní ìtumọ̀ lórí ìmúdára ìgbé ayé ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tún ìfarajìn wọn ṣe lórí ìmúdára ìkọsílẹ̀ ìgbésẹ̀ wọn lòdì sí àrùn HIV àti éèdì nípasẹ̀ ìpèsè ìṣúná abẹ́lé ìfọwọ́sowọ́pọ̀ tó fi mọ́ àwọn ètò gbogbo tó ní ṣe pẹ̀lú àrùn náà nínú ààtò ìjọba tó ti wà nílẹ̀. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar ló ti kégbàjarì síta lórí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí àṣà eléyìí titun káàkiri nípa bí àwọn ọ̀dọ́ langba lórílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní ta kédìnrín wọn látàrí ọ̀wọ́n gógó nǹkan lórí ìgbé ayé ní orílẹ̀-èdè yìí. Ó sì dẹbi rẹ̀ lórí ìlànà ọrọ̀ ajé ti ààrẹ Bọ́lá Tinubu fún ìdàgbàsókè. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún ti òwúrọ̀ tòní. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ojúmọ́.

wàyé ń dà gìrìgìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

onílé mòbòdì kí n tó wọlé o ajá ò ṣùpá ni mí mòbòdì ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọlọjọ tó náà wọ̀ ló tí ò bòdè ó dẹran àmúbọ ọṣà kábíẹṣẹ olódùmọrẹ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi bẹ̀bẹ̀bẹ̀ tó ti ń bẹ̀ tó ní àmọ̀ bẹ ọ̀wàwàwà tó wà tó ní àmọ̀ wà ọlọ́run ọba mi tí ò lórogún bẹ́ẹ̀ ni kò lọ́bà kan yàgbó yàájò ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ òun náà ni lánàá ọba yìí náà ni lónìí òní lọ́la o òní títí ọjọ́ ayé gbogbo kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni akọ́dá ayé ìwọ náà ni aṣẹ̀dá ọ̀run ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún ìwọ lálàdé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ṣí fìlà fún òun fọba jẹ ó tún rọba lóye kábíyèsí òrẹ ọlọrun ọlọrun ọba mi ìbàrẹ akin nínú ilé akin lójú ogun àrùdẹdẹ ọlá ọba mi àrùdẹdẹ ọlá aláàfin àjọbọ aṣùdẹdẹdẹdẹ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè pátákó ẹkùn tí ń tani yeyeye kábíyèsí olódùmọ̀rẹ̀ ìwọ náà ni ọ̀rọ̀ tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rọ ń bà mí o olódùmọ̀rẹ̀ ẹ̀rọ ń bà mí ohun tó fi ń ṣàgbára gan kò yé èèyàn ẹ̀rọ ń bà mí o ìwọ ló ń bẹ́ nìkan jà ó sì mọ tọwọ́ bọ gbogbo ara lé lójú ògbéni níjà kẹrù ó boníjà ṣebí wọ lo gbèjà àwọn ọmọ ìsírẹ́lì jà lọ́jọ́ sí o sì tójú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ ò tójú wọn bá adágún omi pupa ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ náà ni o ìwọ ni o gbáyé sórí omi àtijọ́ mo ti ń tẹ̀lẹ̀ ilẹ̀ ò jì mọ́ mi lẹ́sẹ̀ rí ìwọ náà ni o ta sọ́mọ̀ bí ẹni taṣọ àtijọ́ mo ti ń wo sọ́mọ̀ ò já lù mí lórí rí o bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbèrò ẹ̀rọ ń bà

0: hold out too much. People like me, slow in the policy.
1: Emi mo ilu kan o ilu ti mo si nso e ilu arire mo se ni won pe e ho a tele me kajo rere ajo hun kajo de ilu arire mo se ka lo re kogbon o ka lo wo on to nsele kajo gbe yewo ka wa wo awon isele ti nsele ni ilu arire mo se tori pe eyi ki soro eni kan mo oro yi o ti kan ara ile o oro ilu arire mo se o kan ara oko koda bo se kan omode na ni ko ye o agbalagba sile o kan oyun lu o pe pelu o kan ase di oro ilu arire mo se ẹyin kọ ye bi mo se soro lọwọ lọwọ ye on gbogbo gbona giri giri giri ni ilu arire mo se ni eku oke bi eku eye oke bi eye omo eyan gan ko fohun bi omo eyan mo o ni ilu arire mo se be ba de lu ye ade won ti balokun ara orokun be ara ora die tori ba meji ko o ni ilu arire mo se o ni won ti de o wa won o wa ni ilu arire mo se ta n so yi na won de oba won o ba won mo tu gbianju won rin sa sa sa sa sa won de fon na fon su o se kin ma tun yin won mo ri su ko wale be ba si de ilu ti mo nso e kile eyan fe o tolohun oba mi oke ti o dogun fun won ni ilu arire mo se se ti ororo aje ti nfi igba gbogbo sun ninu nle ti o si gberi la fe so ni eyin gan to bi won ba joko ti tomode ta gba won won o mo gbadun bi iranu sugar ni ka to wa so awon ohun alumoni ile eyi to po janti rere olohun mo feran won nilu yi o olohun da si won lopo lopo ni ilu arire mo se e lanu e se a bo se nse yin ni a na ni nse awa na ni a hin ilu olola ilu ti nsan fun wara ati fun oyin ẹ̀ǹbi mi lè rè pé níbo logun gbà wọlé ẹ dákun ohun tí mo fẹ́ kájọ fojú wò náà nu o torí pé kò tí ì yé èmi gan ibi ogun gbà wọlé ṣan lára gan lèmi gan ò mọ àmọ́ o mo lóore ọ̀fẹ́ wọ́n mọ̀ gbé ọ̀rọ̀ súnmọ́ wọn ní ìlú arire mọ́ ṣe mo fi gbólóhùn pò wọ́n ń fun pọ̀ mo bí wọ́n lè rè pé ẹ dákun ṣé ẹ ní ọba nílẹ̀ yìí o torí pé wọn ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ wọn láwọn lọ́ba o mo ní kí àárín à ń ṣe yín nílùú yìí rí ẹ lọ́ba ọ̀hún sì gbogbo sì tún á rí báyìí kí ló kọ ọba yín o ni wọn bá pòṣé níbẹ̀ ni ọ̀rọ̀ wọn ti ń yé mi bọ̀ mo bèrè ó kọ ọba yín ò ṣe lẹ ń pa lẹnu sàràsà bí ìgbé yìí ẹ yọ àsọrọ fún mi bùlá wọn lọba àwọn arínisẹ ni ní ń jẹ o arínisẹ ni kẹ ọba yín arínisẹ ni àbẹ́ẹ̀ mọ tẹ́ ń sọ ni wọn ní ṣe bọba àwọn ni àwọn làwọn lọba sáwọn àmọ́ tì ni mo ní àwọn ìjòyè ń kọ́ àbẹ́ẹ̀ ní kankan ni wọ́n láwọn ní wọn o kẹ́ àlọ́kọ ti wọn wọ́n láwọn gan ni àfàìmọ́niṣe ni àfàìmọ́niṣe ni ní àwọn ìjòyè yín tó chè ni ba lè. Oh, ani ima somo. Melo la fe ka, ni no enye ara bi ye. Wani wak po, bo ni long siyo. Nbe ti la wan ba lè ti wan si po. Wan la wan kambè ni ilè kupa. Ilè ta wan de, oda kupa wan ekun. Oni oro yin o fe ye mi nbe ni le pupa won ni oda ile ti won pupa ni okay eh olawon abala keji o oda alawo ewe won fi kun le ti won eh se ba won ba le yi awon won ku sumo yin jo eh won lawon gan ni ase ni tan ba ni daro to oro ilu arire mo se Oba ilu yi ari ni se ni. Awon ijo yi afa imo ni se ni. Awon bale bale a se ni ton ba ni daro. E ma ke si ka mi lara ogiri bi mo se nko. Eyin oloye mi e ma ba ntumo re. Ki lo jo o. Oya o ofere gege mo fe teko leti. Nigeria ya o. Won lo sodo eyan temi be ba tin gbo awo temi eyan temi nu oloye olale kan san ni imole ayananana of the whole world aba nsoro eni ti olohun jogun imo oselo fun mo be won titi pe e dakun eyin na ero nu e lo dipo kan mu Olorun eti fi ran awon. Oni to ba je ran ni, eje n ba yin gbe ran wa. Sebi ke ti ri nkan kan ni. Won lawon da to Olorun mo pe kin si dona, nkin fo kan bale. Ke yan ko Olorun o fi fi ran na awon. To gbogbo eyin te wa n gbo wa loni e ma ba n be Olorun fun oloye le kan so ni. Ko Olorun tete ba n gbe ran wa fun won. Ka won na o ti e lo ronu nkan kan. To won ni awon mo ti awon ti won ba ti fe se re awon mo ti won leyin lasiko ta wa yin ni to en to ba si se pe le na le fe mo se lowo a so pa wa ti gbo ama ati igba titi ti e fi se n ta wa n fe oloye le ko so ni
2: baba
1: o de ba yin la ro e
2: e ka bo
1: ara o le bi
2: adupe lowo la
1: to eh gugu be ti e se n lo igoye igole ologo si o ti wa ye ke ri ran na ni nitori yin demi na bi lo wa funfun ba le ri pe o ti yato si dudu a ti fi dudu le fun
2: fa won awon tinu won ti tinu won ri ba kan
1: inu won dudu
2: e o ri ba kan
1: e ti ri pe igoju re dudu e do won ma logo
2: e adura le mo gba fun won ko si nkan to le won le se
1: ko si nkan to
2: lu
1: won
2: le se
1: Allah wa akbar
2: awon na Olorun na ni gbogbo kan won se ri yen Olorun na lo se
1: Olorun o gba won
2: wa gbadura pe Olorun wa so di fun
1: fun Olorun ba won fo kan
2: Bene.
1: Ko ba se jiki ko ba je anything.
2: Bo du e ko sa se mo kan da bleach bo. E ko ju baba. Eh be se so eni be se won ti gbe iran yen wa.
1: Okay.
2: Eh sheri connection le yi tara tara ni.
1: Won process. Okay.
2: From the source. Ka ni wi pe igo yen o je pe igo aye ni. O si le ma wo bye bye ka ti wa ni pa. Number yen ti jade.
1: Okay.
2: But eleyi direct sonre.
1: Direct ni sori te.
2: From gangan lo connect mo street.
1: Eh ti wa ri number.
2: Ko ti jade.
1: Bish o lo
2: ti jade. Nkan ti number ba de ti yo. Mi gboro se Olorun ni jate.
1: Kabish.
2: Ibi ta wa lati ba nsoro yi number e yo la se wa lati ba nsoro. Ba ti number e de yo. Ahun a gboro ma se.
1: Kabish.
2: Sugar baking ni pe ya vote for. Ahun.
1: Number it is
2: yo. Yo, ko ti yo.
1: Sa ni ba yin ko bayi.
2: E ba ko. E be pin fe gbe pe ni.
1: Owo ton Olorun le mi wa.
2: Ti e ba ko.
1: Eyin o.
2: La se bo ja lati be ko ti jade wa.
1: Okay.
2: Alale kan so ni ko ni se kini kan fun.
1: Teri temi ba ko. Inti mo ba ba yin ko. Olorun lo ko. Emi gangan lowo Olorun.
2: E ma je ka kan le Olorun.
1: E kan fe mo gberaga ni.
2: Mo.
1: Emi gberaga ni
2: o.
1: Emi gan lowo Olorun.
2: Mo mo se mo mo. Te ba baba o so lo yin na ba be.
1: Eh.
2: Ba yin jin.
1: Igoyin sise lo.
2: O eh mo ri.
1: Ibi ti mo ti mo pe igoyin sise. Se re ite so
2: fact
1: ni. Fact ni.
2: Eh jiyan la re.
1: Igoli ologo le gbe soju lo to.
2: E ba de ka kan le Olorun.
1: Okay.
2: To ba wo Olorun fun ra re. Mo fe gba owo mi se iṣẹ́ aláyé rẹ̀ fún ilẹ̀ nàìjíríà fúnra rẹ̀ ló máa ní bóyá àkókò ti tó ṣùgbọ́n báyìí ẹkọ́ lọ́wọ́ máa ṣe tí ẹ̀kí máa ṣe tèmi.
1: Ǹgbẹ̀ tí ní kọ́lọ́hún ó kọ́hún a wà lọ sọ fọ́lọ́hún pé ọlọ́hún ó dàbí pé ẹni yìí igi ojú wọn ò
2: tọ́lọ́ gẹ́gẹ́ ló bẹ́ẹ̀ ni
1: kò rọ́kàn
2: ojú ló ní kò rọ́kàn
1: ojú ọlọ́run ni mo kò rọ́kàn ọlọ́run àwọn tá a ti ti mọ kan ọlọ́run báyìí
2: tá
1: n sọ
2: ẹ̀kọ́ fún kó wà lè rí
1: wọn à fẹ́ gbà wá gbọ́ ó yẹ ẹ bá wa kọ́.
2: Ẹ kú ojú adọ́kù ẹ kú ojú bẹ̀yàrá ilé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ọwọ́ ẹ̀rọ wà wàdàdà máa ń bá ọ lé ọwọ́ sí nàìjíríà báyìí tẹ́yìn bá ti lọ torí ibodò bẹ́ẹ̀ ọlọ́run kan gbé olùwẹ̀ jáde kúrò ní odò ọ̀hún ẹsẹ̀ lẹ́yìn máa ti ibodò nàìjíríà
1: wọ́n bá ti ẹ̀rẹ́sẹ̀ tí ó bá gbé yẹn lọ.
2: Bẹ́ẹ̀ni Nàìjíríà bí abúlé àti ìlọ ti máa lọ fún.
1: Olórin kan ló kọrin kan pé ìkíní kan gbé agbára mi lọ nǹkan ìrántí omi.
2: Òótọ́ lẹ sọ bí ẹ̀jẹ̀ ṣẹ̀ báyìí.
1: Ìfẹ́ kọrin ni o.
2: Bẹ́ẹ̀ bá
1: aláàbò. Ó ní ọkọ̀ kíní kan ó wà lórí agbára
2: mi. Kọ́lọ́hún bá wa tukọ̀ Nàìjíríà ni torí lọ́wọ́lọ́wọ́ yìí àwọn aláyé rẹ̀ àwọn lẹ́mìí àwọn tọ́kàn wọn mọ́ tinu wọn da sí wa àwọn ló ń tukọ wa
1: àwọn ló wà
2: mú bẹẹ oyeoyeoyeoye
1: àwọn náà ti ń rí kálárò
2: bíi
1: wọn ti ń kọ wọn ti ń kà
2: àdúrà tá à ń gbà níbi kọ́ lọ́hún fúnrara ẹ̀ kò gba owó ọ̀sẹ̀ orílẹ̀ nàìjíríà kò gba fúnrara ẹ̀ kó dẹ̀ wa ọkùnrin níbi tó dáa torí lọ́wọ́lọ́wọ́ báyìí ibi táwọn tó ń wà lọ́wọ́lọ́wọ́ ìtàn ó dáa pọ̀ ibi táwọn wà lọ́ dáa pọ̀ ó dáa pọ̀ ṣùgbọ́n bá ṣe ṣe ká bọ́lẹ̀ ní ọkọ̀. Ẹ mọ̀ pé tí dẹ́bà ń wakọ̀ dáadáa ṣùgbọ́n tẹ́ sọ pé ọ̀bẹ ni pààkì ń bọ́lẹ̀ ìgbọ́n ṣe ń wakọ̀ Nàìjíríà báyìí.
1: Kábíyèsí olódùmọ̀ ọ̀rọ̀ ń tún jẹ́ kí n tẹ́ sọ ń jẹ́ kí n rántí ijó kan ni mo bá wọ ọ̀kadà kan ni ẹ máa ń sáré lọ rẹ̀rẹ̀mọ̀ wọ́n sì ní ẹni tí kinní kan bá gbá.
2: Bẹ́ẹ̀ni ìbú náà kúrò náà fà.
1: Wọ́n sọ Fáláwẹ̀ ọ̀rọ̀ àmọ́ tẹ náà mọ́ kinní yìí. Ẹ̀mí ò pè méjì ló bá ní sóǹso kundoro mọ́tò òun ni.
2: Mọ kílẹ̀ sọ yìí.
1: Sóǹso kundoro tí wọ́n fi ń pọn mi mọ́ ẹ̀mí tòun ni.
2: Mo
1: lẹ́mí ò pè méjì.
2: Bẹ́ẹ̀ni.
1: O ní sóǹso kundoro mọ́ ẹ̀mí tòun ni.
2: Ọ̀rọ̀ tó sọ yẹn gan-an ó tó kẹ́rù báyàn pé ilé ìmọ̀. Ẹ jẹ́ wá fún yín ní ìrírí méjì tí mo rí.
1: Ó yẹ sáwọ̀.
2: Ìkan wọn sọ fún mi ní ìkan ẹ̀mí gangan ló ṣẹlẹ̀
1: sí.
2: Ẹnìkan ní pé òun wọnú Marua ló bá ní bá àwọn ṣe ń lọ nìyẹn lẹ́gbẹ̀ẹ́ tírélà. Ó ní òun súnmọ́ tírélà yẹn.
1: Ẹyọ.
2: Òun súnmọ́ tírélà. Tírélà náà pẹ́wọ́ fún kòtò. Òun súnmọ́. Ṣẹlẹ̀ mọ́.
1: Ìsáfukú ìsúnmọ́kú.
2: Bẹ́ẹ̀ni o. Kàbí tí kò bá ti ń ṣẹlẹ̀. Ẹ̀kọ́ kò gbóná gbé tó bá ṣẹlẹ̀ tó di gbà o. Tá láfara kó jù. Níta fara kó lájára ẹ̀ lájára ẹ̀ lọ́pọ̀lọ́ bẹ́jẹ́ ní sùúrù.
1: Kọ́gàmì
2: kọjá kí tírélà kọjá. Wọ́n bá ní ẹ̀ tó ń gun Marua ló bá níbi kí ló ń ṣe tírélà ìyàwó ṣe kí ni kò rí a gbà kúrò títí sí ibẹ̀. Kí á rẹ ní pé kò tó gbàjọ yẹ kí wọn kọ bọ́lẹ̀ rẹ mi ní ó wà gbà o mọ̀tẹ́kẹ̀ mi bọ́lẹ̀ rẹ ṣáàjẹ́kẹ̀ mi bọ́lẹ̀ kò tó lọ gbà.
1: Kábíyèsí olódùmarè.
2: Ọkọ̀ Nàìjíríà wọ́n ṣe ń wà dáadáa báyìí rí yẹn. Ìkejì ṣẹlẹ̀ sí
1: mi. Wọ́n gbà tírélà.
2: Kì í ṣe pé wọ́n ní wọ́n pé.
1: Kábíyèsí ọlọ́run.
2: Ó ti ṣe díẹ̀. A lọ Èkó, àwọn tá a lọ, a ṣáà lọ síbi àtúbí mẹ́rin, ṣáà gbọ́kọ̀ mẹ́rin tẹ̀léra wa ni.
1: Ẹ bá gbé kan.
2: A bá gbé kan.
1: Kábíyèsí ọlọ́run.
2: Ká tó padà dé ilẹ̀ tí ń ṣú, ó ti lọ síbi 11. Ọ̀rẹ́ mi olóhùn fẹ́ wá já mi lé mi máa rí. Lẹ́kìn máa find way mi láti Tongate. N bá gbé ọ̀kadà.
1: Kẹ́ ẹ lè tètè délé.
2: Kọ́ ti ẹ̀ lè máa bá ti wọn lọ tó ṣe ń lọ́bàdàn jìnnà wọ́n ṣe lọ sódì fẹ̀ road. Sákọ̀ gbé mọ́sódì ẹ̀ kọ́ tó máa lọ sódì fẹ̀ road. Ẹ máa bá ti ń lẹ̀ mí àbáde máa fáyìn ìdúró ìmúdélé bá gbọ́kadà. Ọ̀rọ̀ burúkú.
1: Ó bá jọ rẹ̀ mú.
2: Aláwọ̀kọ́ àwọn kàrà tó máa bẹ̀ yẹn bíi méjì àbí mẹ́ta ni ìkọ́ lóhùn lọ ìkọ́ lóhùn fẹ́ lọ kò sọ ṣán bá bọ́ sórí ẹ̀. Mo ṣáà rí pé oyin sọ́tún oyin sósì. Kò sí tra kò sí kòtò kò sí kankan kò sí mọ́tò.
1: Àbò ti wà pa ni.
2: Ó ti wà pa tán.
1: Kábíyèsí olódùmarè.
2: Kíta ti ń sọ yẹn lọ fúru ló bá jọ kí ní lápò. Lápò ọyà.
1: Ó bá tún sẹ́yìn.
2: Ó tún sẹ́nu. Ó ti ṣẹlẹ̀ lálẹ́ yìí. Ọlọ́mọdé aṣọ ọkọ wọ̀ wúlò. Ọlọ́mọdé aṣọ ọkọ àdàn gbé. Ó dàbẹ́ ṣe léèsí rẹ̀.
1: Ó bẹ́ fò ni.
2: N bá bẹ̀rẹ̀ pé kò tẹ jẹjẹ o. Pépépépépépé kò sọ̀rọ̀ tí o sọ̀rọ̀ alẹ́ ọjọ́ yẹn.
1: Kábíyèsí.
2: Ó bú pátípátí sí mi lára ní ìfèsì. Ó ṣà ń lọ, ó ń lọ, ó ń lọ. Bá a ṣe dé round about kan, ọ̀rọ̀ tó bọ̀ ta lẹ́nu ẹ̀.
1: Kábíyèsí.
2: Páàkì. o ni ohun ti e mo kan to ma se yin gan yen la ko ye ti ma mo ju tu lo lo ma pa yin ila so kila so o ni pe nkan bi osu meta seyin
1: eyo
2: bo se gbe eyan kan bi temi na niyan to nbe ko onisu ko onisu ru pe to ni ko onisu bo se lo ko lu trailer niyan to nda lese eh
1: oko ya mi mo ti debi mo
2: so ni eh ibi to ni mo lo yen
1: eyo
2: mo ti change mind mi iwaju ye gaga jo
1: Emo na tele ni.
2: Mo rin se gele je. Olo to fokada mi ke mi ni. Je mo ti ba o be mi o ba ya travel mo.
1: Kabi. Je
2: ki gbe te mi.
1: To eh o gbogbo Nigeria.
2: Alako ba.
1: Baba wa awon kan tin sele Nigeria o loye le kan san ni.
2: Baba.
1: E ri pe awon kan tin sele la toke lohun.
2: Be ni.
1: O ti ran everybody
2: ba. O ti carry, o ti carry o.
1: Ata e ba de igboro nigba mi ba yi. E si tu wẹ lomi eyin na woro en to so pe ohun o gba
2: trailer
1: pelu maruwa yo gba trailer yo o gbo si lorun na pe salafia ni o so gbona ni abo tutu ah ngba o fe gba
2: trailer
1: pelu maruwa
2: elese 24
1: abiese
2: taya ke fe ga ju maruwa lo taya ti e kini taya ka maruwa bi ko ga to taya ka da no na taya maru o ke to taya kada
1: ti gbogbo kada nkan fe ga gbogbo maru wa fe ga to taya kada
2: lo ni mo fe ko lu trailer e be a ko paru wa lu e trailer
1: alako ba kabish olo to Nigeria o ku da condition Nigeria ona lo je ki gbogbo re ko ri baun awon apere pe ko si awon eto to mu yanyan lori le ite Nigeria na no be ba de awon ilu me tan leto so pe ijamba oko ki sele nbe o amo ko to le sele boya won ti won wa oni won sere egele e je nso ba won awon ti won wa oko boya won mo sere egele amo Nigeria ye se tona la fe so ni panpe kule le un gan fun ra re ka to wa so awon eto ilana iwoko doko fun ni lati ma wa elomi o si woko loju popo ba e bere pe so ni driving license yo lohun ni nbi o ba wa fi ran ye wa ni ibo won ti fun o ni eleyi gan se won se ayewo fun o ni
2: o wa fun le ni
1: o wa fun le
2: oro yen oye yin an ka te be capturing nikan na ga pe e wa ya photo nkan da ni lati fo mo Nigeria po opo
1: opo to Olorun o ba wa mo en ti o ba wa fo mo wa lati Olodumare to o ye je ka bo sinu gbagede oselu ba se kowe e loni ebi ti a lo opo o ama aro aba tetete tori ijoba akoko eyin na ko mo wi pe ko sese nilo a mo so fun yin mo ati wa lasiko selo lati bi ose melo lati ngalejo wa ama afigigun loni tori pe bi abati gbawon alejo wa fun awon igba kan a tun mo fi awon ojo kan le lati fi se agbeyewo en to loyinbo npe ni analysis a analyze awon ohun ta ti so mu awon ta ti do how at se eyan ara le wipe ke eje ajo gbe ewo tori ba meji ko ani 2027 ta n wo yi be ba le mo gbo gbagede oselo ni ikan ni ti wa yo oya to se asise mo la fi n be yin e dakun eyin te ti n gbo gbagede oselo e se ranlowo fun awon mi na e so fun won nipa gbagede oselo tori ba meji ko awon asiri kan yo mo jabo ni ayin o awon gudu gbe oro kan e mo do e ti sele lagbo oselo awon asiri kan be awon mo tu o e ti sele lagbo oselo e wa gbo mi daada a soro nipa egbe oselo o e gbo mi o a si wa lati ba eni keni je tabi egbe oselo kankan je àmọ́ tó yẹ kẹ́ ẹ mọ̀ àwọn ọmọ tún fún yín a sì jẹ́ kẹ́ ẹ mọ̀ ní ìlànà tó bá òfin mu àti ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ tiwa ní àárín tó lónìí a fe se agbeyewo ipinle Oyo a wa lo starara sori oro eyi to ni se pelu orilede Nigeria lapapo bi mo ba tin soro orilede Nigeria a fe lo re tona wo awon oro eyi tin jabo lati enu awon ti won fe dije dupo gege bi are lorilede Nigeria ohun ta fe gbe yewo ohun ti won so ni iwe iroyin gbe awon video won soro npa re ara won foran re lori awon itakun agbaye lori sirise a fe gbe awon oro hun sori osunmo se bi oni kaluko oni ti ku soro nipa ohun ti o se bo ba doroye a si sese mo gbo o opolopo won bi won ba ti wa ti won kale kun wa ni kokoko alafia ni won ma so fun wa alafia ko la ba yi bi awon na o ni alafia ni won si ni iroyin ayo awon mu to wa wa
2: tori yin na
1: tori ti ana ni o amo nda won ba wa ka iroyin ayo fun atan leyi to dabi ileri ti won fe se fun wa lati fi le gba okan wa kafi le teka fun won nigba ta ba wa reti imuse ileri oto ni bo mo o tun se sori sawala nsi ni sawala agbo won daada ni abawala fi emi ririn ajo oro ti won so edakun be eyan ba fi oju toju ba farabalẹ yo ri mu ehin o la wa fe si wa ni yesi bayi opolopo oro ti awon oloselu wa nso bo ba ti dasiko idibo e ko yi e tan ni o se bi kalara awon oloselu wa gomina ni won ni ipinle Oyo won si ti figba kan ri je gomina ni ipinle Oyo won si wa gbagbagbanda won si so ni ya sita wi pe e dakun bo oloselu ba soro fun yin iro ni oloselu lo so baun e wa dakun bo la se moro bo la se mooto se kin wa mo to yin bo ya se ta wa nse nti wa ni o gege bi akose mo se baba ti n gboro lenu oloselu bo ba ti n so nkan awa ti mo eyi ti n se ro nbe awa ti mo eyi ti n se ooto nbe awa o ni wa wa o ka wa mo so wipe e gboro teni so iro ni o ẹgbẹ́ ìtẹ́lẹ̀ sọ òótọ́ ni o àmọ́ tan ìmọ́lẹ̀ sábẹ́ rẹ̀ wípé ẹ wò ó ẹ̀yìn lẹ́wàá wò ó pé ṣẹlẹ̀ yìí ìjọba pè ń dúdú ṣé funfun ni ṣe mọ̀ pé bí ò bá ti síná bí nǹkan wọ́n lè pe dúdú ń funfun fún yín ìmọ́lẹ̀ ayànnà bẹ́ ń bì í wọ́n bá ti bá yín gbéná sí ń lè kedere lẹ́rìí pé dúdú lélẹ́yìí funfun lélẹ́yìí kò pa lélẹ́yìí àwọn la fi sọ wípé àní ẹ ké sáwọn èèyàn kí wọn a máa gbọ́ gbàgede òṣèlú ní ìkànnì west radio a jẹ àgbéyẹwò a máa tú palẹ̀ yányányá bí ọba ti ń sọ̀rọ̀ fún wa láti lè mọ̀ pé ṣé òótọ́ ni àbírọ̀ ni ọ̀rọ̀ táwọn ààrẹ wa tí wọ́n fẹ́ díje dupò fún ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ a fẹ́ gbéyàwó láàárọ̀ yìí ìyẹn ń dó báwọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a fẹ́ wo àwọn tí wọ́n fẹ́ bá wa tukọ̀ gẹ́gẹ́ bí gómìnà a wà lọ sínú ẹgbẹ́ òṣèlú mẹ́rin èyí tó ṣe ṣàǹkóṣàǹkó tójú ń bẹ lára wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tá a wà yìí a gbé wọn sórí òṣùwọ̀n ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin lẹ fẹ́ ṣe léhùn o ìmọ́lẹ̀ ayànnàná olóyè lẹ́kàn sán ni wọ́n bá ń taná sídi rẹ̀ ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ èyí tí òfin gbà gẹ́gẹ́ bí ayànnàná lórí rédíò ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ wà máa sọ èrò ọkàn yín ẹ wá dákun bàbá ti ṣe ojú òpó lẹ̀ afẹ́jọ lára wa lọ́yẹ̀ ni àsìkò tó ìlara wa lọ́yẹ̀ tá a fẹ́ mọ̀ ṣe ẹ dákun o kìí ṣe bí ẹni tí ń kàmpéìn fún yẹn o kìí ṣe bí ẹni tí ń gún báná èèyàn léṣo ìgbà náà lẹ́ẹ̀tì lẹ́nìkan tẹ́ ẹ fẹ́ràn tẹ́ wà mọ́ kàmpéìn fún en te feran te wa mo gunba na re le so no aye le un oyo o to e ja bere lati ipinle oyo won ni ile bayi na lati keso rode hey ni ipinle oyo ti wa ni ahin egbe oselu merin o si ni oju nbe lara won ni ipinle oyo gege bi egbe oselu to ti yo si bombo lati dije dupo fun ipo gomina bo ba ti di odun 2027 egbe akoko oni egbe ti nbe loroye nigba ti won fi gba opa ase yi ti won se lowo yi PDP People's Democratic Party egbe olobureela oni gbogbo aye mo won si lasiko ohun ama lasiko yi egbe PDP ona ni o ti wa pada di APM
2: ni
1: ipinle oyo lasiko ta wa yi o a so pe ko si egbe PDP mo o e mo si wa gbo o egbe PDP na si nbe amo se mo ngba won ti pin si igun igun awon kan won ti ya won ti lo darapo mo egbe APM iyinu na nbe tele amo won ti jo ko mo lu bo bayi gege bi egbe oselo to se bi be ni gomina wa ni ipinle oyo ti fe dije dupo gege bi are to si je wi pe honorable Abimbola Adekanbi oni egbe oselo ohun fi sile gege bi gomina en ti o mo dije dupo gege bi gomina o ba ti di odun 2027 se ti dele ohun ba ohun egbe oselo APM awon gbe honorable Abimbola Adekanbi kale ninu egbe oselo olowo All Progressive Congress APC awon na gbe omoye ti won na sile ti ajo to ri si eto idibo iyan ajo olominira eyi ti nse ko kari eto idibo lorilede Nigeria INEC ti won si ti fi o ko gbogbo won lede tani adije dupo fun ipo gomina labe asia egbe oselu APC senator Sarafadin Ali oni omoye ti won ninu egbe oselu APC ninu egbe oselu Accord awon na gbe omoye ti won na sile en ti o mo dije dupo gege bi gomina ni ipinle Oyo awon ti won sire se bi agbohun safefe bi ti wa na ni won odu ni won
2: emi le ni pe kin lo dije o
1: eyo
2: egbe yen ko
1: se bi
2: ta ba se ko so te se senator
1: okay ta won ba se governor
2: e so te se senator
1: se mi senator abi
2: eh
1: eh te mo pe mo ti gba ticket ni
2: eh so fun wa
1: mo ti gba ticket
2: eh so fun wa
1: o na le tin gbon
2: party wo
1: eh
2: party wo
1: e mo so ile fun
2: le central district wo
1: e mo so ile fun te mo pe mo se to lowo
2: sure you not out to me
1: ah fun mi lo
2: about your history
1: gege bi ofin se ti mo nse mo kan le ni mo ti gba ticket ni
2: koju yen lo
1: eh le ti so egbe oselo e sa lo de baun pe mi na ti fe run senator to ninu egbe oselu Accord Alaji Oriomi omo Amusa awon ni won mo dije dupo ninu egbe oselu Accord ni ipinle Oyo ninu egbe oselu ADC awon na ni omo oye ti won o ta ni yo si mo dije dupo ninu egbe oselu ADC awon na ni Alaji, Taufik, Adegboyega, Adegoke, Nino Egbe Oselu, ADC. To, Oloye Leko Soni,
2: Baba,
1: Oro Kan, Nibi Adeye, Awan Omoye, Nino Egbe Oselu Kokan, Nino Ero Teyin, Gege Bi Omo Orile De Nigeria, Tet Wajo Omo, Orile De Yi, Ti O Fero Orile De Yi, Tinu Tokan, Lara won ti agbe kale yi e ti ri won bi won se lo ni kokan ohun ta si fe se a fe soro wi pe ah eleyi da jo eleyi lo sugbon gege bi ori ofe ta wa na ni gege bi araalu asa ti mo ati mo ati se mo ati mo se bo won bi won se un se bi won se sumo awon araalu awon iwa won on ta le so awon ile ngan mo fe ki e ba mi tana si gege bi iwoye teyin ki le le so nipa oni kaloko won
3: e seun atokun aya ka mu latori ti egbe to wa ni joba ni pinle oyo leni
1: okay
3: APM honorable Abimbola Adekanbi Bello go along and make a time or more. Here, for a more current record, but because you have a group because you participate in Nigeria. If you do that, you might be talking about communicating with my DJ, you are a follower, and you should be
1: a dose, you look
3: oh, Sabio. But I think Sabio should be there by the rap of my day, you
1: and you.
3: We'll be not in my customary, we're a different in the ideology in our country. Nigeria is a Tony Cabernon. So, only Commissioner for Finance, Ajimobi. Yeah, Adekanbi. Oh, Jebelu, Governor Ajimobi, Commissioner for Finance. Kote to dipo bere se ni se PDP se yi mi aye. Awon wa ti se gan jo ju Olorun aso sira won. Jo ju ogulu tu gidi gidi sira won. Lori bo se kini kan billion ko se kini kan billion on sha guyen ko ya bo si PDP o fa se gumino o se gumino se gumino ibe ni on ti se gimo igun se yi PDP leyin a to ma ti se ma se lawon ya lo si APM yen en ta lo gbe ni yi gangan onimo nipa eto suna ni finance expert ni o mo nipa eto suna daada on strength ti e o duro lori opa eyin seyi makiri seyi lo fe mo rin so
1: gomina lo fe mu honorable Adekanbi rin
3: bene tori on the candidate governor ti governor ba se daada loju amran ipinle Oyo
1: eyin
3: o sese kan tele Adekanbi ti gomina ba de ko oku Adekanbi aforiko so bo se wa yi bayi nkan to ko
1: bi o ba tona kan ba wa ti gomina ti se awon araalu o gbesan
3: ajere esan yen
1: ti gomina ba ti je eso kan
3: iya kan hun
1: iya kan Adekanbi
3: inu arun
1: ambition lojo
3: inu arun
1: ambition lojo yon ni pe oju gomina ni won fi wo honorable Adekanbi
3: fun ara e gan o mo to 3.0
1: 3.0 I must say no mo se bi gomina ipinle Oyo won ni awon ni godfather
3: Olorun ni godfather
1: eyin o
3: be god ni father o
1: o mi tutu te si so e gomina lo gbe wa
3: gomina lo gbe mi tutu 1.0 wa
1: eyin o
3: ohun lo gbe 2.0 wa second time awa ro boye ko je ade tutun 1.0 ni bayi oni bi pe o mi tutun 3.0 ni iyen ni pe itesiwaju ijoba gomina seyi makire o ni anfani ti e o de ni akude ti e
1: okay
3: won ba mini strategist so mi le ma so pe to le jasi fun won awa kan so kan ti
1: tawa gege bi woye ja
3: bene mo de se so fun won o ma lere o de ma lesson awon to ba ku gomina je won a tele awon to ba ni gomina se ohun a ra e na asele dadan ni yen alakoso jọ ma ya to boju to de fi pe awon si le ra awon kokan se ni bi bayi ati gun bayi bayi bayi bayi bayi ya ma pe
1: oju teyin fi wo
3: ko o ye kin gbe wo lowo e fun kan ti mo nso yi o
1: e mo wori
3: e mo ko fe se nu ore
1: awon na ndo won afun yin lowo
3: mi ti e fe
1: e fe
3: ye ni elebe ye ni elebe ye ni elebe kan fun ti
1: ẹja lọ sí APC
3: o na alive
1: kankan na lajọ bi rin
3: igo ayi na bọda sarafa abiodun ali bsa barrister
1: barrister ni won oba na si tun ni won
3: won fe gboyan ba yo
1: won fe gbele
3: won fe gboyan
1: won fe joba na
3: te ba so o te so yi te ba so gan le gbin lejo
1: abisho
3: e mi ti lo studio ke ti so
1: ah to nso be awon kan ta gbo gba kan na ni pe
3: won lo ba isoselu gbogbo lu won ba isoselu won te je mo isoselu
1: okay
3: no do do bi soju number jade wi pe en to ma je governor ipinle labi be isoselu APC re kia la kan ni pe on lati joba o te tele yen ma nduro ba ni
1: okay
3: abi kan ki fa mu yan ṣugbọn ni office ni pe ti jade pe iwo lo ba kan
1: lo ba kan
3: mi gbori to lo ba kan ke se bi laye won oje
1: abisho lo
3: eleyi number 1 ti ma fuju ara meji ri
1: title 15 yen
3: gbo ma ti mi gbo pe oba kan mo ye mi fe
1: ha
3: o gbe wo ni pe gomina to ba oba
1: e lo se ni weti
3: oba e lo se pe
1: mi ba de
3: tolorun ba yonda ti ba pada de e ba mi soro ko ba yin ti mi do mo ti wa gbe wa
1: abisho
3: ba yi senator wa ne wo suri eti
1: a se bi senator ni won bayi
3: senator ni won lo wa
1: ni Oyo South okay
3: aju ara we eti bi ti won kan head of si ibe loro lo ba yen gbadde so
1: abisho
3: lo da n ba yen
1: abisho
3: kale society ki ju lo se kan gbo eyin le je bi
1: abisho lo abisho lo
3: koko ni wi pe looto ati lododo e kan ni baba yi ni ilu bara ise amowo ise mo loju ko si be yen o ti se alaga council Ibadan North Ibadan North ise council pepe o ibi ti Ibadan North ti gborode o da ni house of rep member ti eni
1: capisho lo
3: ibi kan ta local government merin ma ni eyo kan ohun ni eyo kan ti e fun ara e
1: capisho
3: Ibadan North okere ni aye
1: capisho lo
3: o se SSG baba re iye n gba ti baba re oba leni
1: baba Rashidi Adewolu
3: bẹẹ ni n gba ti baba je governor o ni SSG baba
1: won ti SSG baba
3: ri won se SSG
1: ori bawon ati baba sun mara
3: baba akobi baba na
1: enyo
3: akobi baba na
1: capisho lo
3: leyin yen won se alaga ile ise kan ti awon ipinle iwo orun Nigeria Odua group won ti se oga beri senator ni won lowo lowo bye bye bye bye amala ti da won ni ejo lori nkan tan ti fi ipo senator se baba la won ti se gba won ti sawo sugbon won pe baba lori kankan won ni senator billboard
1: emi na mo n ri lori fonran ko aye mi
3: senator billboard na pe baba
1: abisho lodo ki lo ba le onde
3: won ni be photo la ri pe billboard la ri ise gangan ari bi tan
1: se si se tumo enu
3: tumo senator billboard ni
1: abisho emi ti ero pe boya won ni ile ise kan ti n je billboard
3: ara o ni ile ise to je billboard bẹẹni o ṣe ni lóde bẹẹ
1: ọrin pé
3: fọtò là ń rí igbó gángan làwọn kìíní yìí wà ṣùgbọn tẹ bá gbẹdọ ni bàbá fúnra wọn àni tẹ bá bọ sí ìwà yìí ẹrọ ọjà wà ń bẹ ẹ abọsàn ẹrọ ọjà wà ń bẹ pé àwọn ṣe scholarship fáwọn ilé àwọn fáwọn ilé empowerment àwọn ṣe training fún wọn bẹẹ billboard wa pọ ju nǹkan tá ń ṣe lọ
1: mi ò mọ
3: ṣùgbọn mo rí orúkọ senator billboard jáde ìyẹn ni ẹlẹgbẹ kan lẹgbẹ kejì fún gbogbo àwọn tó wà ní tó ń dupò lé ní báyìí àwọn ní nǹkan kankan tó lè jẹ àǹfààní ńlá fún wọn àbí àkùdé ńlá
1: ẹ̀sáwò
3: ó lè yàsọ́tún fún wọn o le ja so si fun won
1: o ye sa wo
3: o ku won o kere da won o ku kini yen kini yen ni pe ijoba won lo wa loke se be mo so le nkan be Adekunbi
1: eyin o
3: seyi ma se ti se iba se dada
1: eyin o
3: ahan la re ti se iba ti se dada na ahan la re fun senator Sarafa Adin Abiodun Ali
1: eyin o
3: ti Tinubu ba se dada ahan lara won
1: edo na o
3: baba
1: ototo lori se awon eyan le fi oju oke wo ti
3: won fi wo
1: abesho
3: won fi wo won ni party kan na ni
1: won gbe are sori osun
3: nijo ti oro PDP sun awon Nigeria
1: eyo
3: ngba e Jonathan won ni Jonathan sun
1: kai
3: igbe Jonathan ni kan na pa igbe APC na pa
1: PDP must go
3: igbe PDP jare PDP na pa igba yen de re baye won se election senator
1: eyo
3: bi mejidinlogun ni wo orun Nigeria
1: eyo
3: eyo kan gbere PDP ri mu
1: abesi olorun
3: gbogbo 17 to ku APC lo fa lo
1: kai
3: so ti en to aloke
1: eyo
3: to ba nse daada egbe ma jere edile to ba de tu wa se daada na egbe na akesen edile ni
1: abesi olorun
3: so opolopo nkan to le mu senator de agodi apa ti daada ni agodi
1: eyo
3: o ni se pelu nkan ti are nse loke tawon ara ibile oyo ba ri ba re nse daada loke edoki
1: afibo soro
3: pe nkan daada ton se loke yo aferi na ni owo sale mi baye to ba sele bi o kuro be lo ja si
1: abisho
3: be yen na ma sele ni ipinle Oyo na awon yan ni be a fe bebe o bebe la fe
1: a fe bebe ki
3: bebe so emi an ro senator bi pe tan ba se le ba oke soro ko ke se an kokan kan o ma ara won lowo
1: edun na tori pe a fe lo re taja ibe mo fe ke ba mi tan mo le se baba ti pada de a bo sori accord alaji ori omi amsat Eni
3: o se microphone bi tin
1: eyin
3: egbenu si mic
1: egbenu si mic ni o to ni o ke lohun
3: bene
1: ijoba apapo la npe
3: bene federal
1: ni ipinle
3: state
1: ijoba ipinle la npe
3: bene
1: iyun ni wipe ti egbe loke ni federal bi won ba ti se daada
3: bene
1: yo ti akoba fun awon omoye won ni state
3: pelu ogo olohun
1: bi won ba se daada ni federal
3: won foruko baba pe omo ora foruko baba pe omo
1: abisi olohun to oya eja lo ojo oja baba pada de gbagede oselo ntese waju ba se kowe e mo yin ko nbe o enle nbe won e ku kale
4: FM, your preferred wholesome radio.
5: Ṣé búrẹ́dì tó ń jẹ náà lólóòórùn ti dùn báyìí?
6: Ṣé wọ́n ṣẹ̀ délùú yìí ni? Ṣé wàá sọ wípé o mọ̀ nípa Happy Taste Bread tán ṣe chocolate bread, coconut bread àtàwọn búrẹ́dì oríṣiríṣi? Tó bá ń wá búrẹ́dì aláyere tí òórùn rẹ̀ fanimọ́ra tí wọ́n fi àwọn èròjà aṣaralóore sí tí àjọ NAFDAC sì fọwọ́ sí, yàtọ̀ sí jẹkújẹ bíi ṣàkàrìn àtàwọn nǹkan tí wọ́n lè fa kó bá fara tí kò sì gbé owó lórí gerege, Happy Taste Bread ni kò yá yan láyò.
5: Láyé mi ò tún jẹ ìjẹkújẹ mọ́ lórúkọ búrẹ́dì. Happy Taste Bread ni mo yàn báyìí, oúnjẹ ní gbogbo ìdílé mi máa ma jẹ.
6: Tẹ́ ẹ bá fẹ́ ṣe alágbàtà búrẹ́dì tó fi ògo fọlọ́run, ẹ kàn sí wa ní Gabas Plaza before Elewure Bus Stop Roundabout, Akala Express, Ibadan. Tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08131250417. Happy Taste Bread, búrẹ́dì tó ju búrẹ́dì lọ.
7: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, with delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jayi Ola, and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
8: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
9: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
8: Same excuse yesterday. It is unacceptable, please.
9: You better switch to One Data Internet Service.
8: One Data?
9: Yes,
8: One Data.
9: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed.
8: One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
10: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé kẹ lọ wàásù fún gbogbo ẹdá. Tó yá lẹ ti ẹ mọ̀ pé ogúnlógún àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn. Ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi bí àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kékèké, gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìmí rere Jésù Kristi fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ̀lẹ́ ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan pé ayé ti sí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀, ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo ohun tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706840-7359 tàbí tóbi 0803509-3394. Wíwàásù ìyìn rere Jésù àìgbọdọ̀ má ṣe ni, torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo ọmọlẹ́yìn Kristi. A ó máa retí yín o.
11: Yo, what's up?
12: Baby, let's go!
13: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells

0: Tọ́, ẹ já mọ̀ kì í káàbọ̀ padà láti ojúde lọ́wọ́n tá a ti lọ polówó ní ìkànnì West Radio 89.3 FM. Ẹ̀yin náà sáàmọ̀ wípé ìpolówó làkúnmọ̀ òwò la fi máa ń sọ pé ẹ̀dákan ẹ bá wa dòwò pọ̀ kẹ́ẹ̀jẹ̀rẹ̀ rẹpẹtẹ. Mo padà olóyè lẹ́kàn sán ní mo dé ọ̀dọ̀ yín. Ọ̀rọ̀ fífi ojú wo àwọn tí wọ́n ti yọ sí bọ̀m̀bọ̀ láti gbé àpótí ìdìbò díje dupò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ la ṣe wà. Ẹ ti bá wa fi ojú wo gẹ́gẹ́ bí ìwòye tẹ̀yìn adíjedupò inú ẹgbẹ́ òṣèlú APM Honorable Bimbo Adekanbi. Ẹ ti bá wa fi ojú sunukun wo adíjedupò nínú ẹgbẹ́ òṣèlú APC Senator Sharafadeen Ali. A bọ́ sínú ẹgbẹ́ òṣèlú Accord báyìí níbi tí a ti rí èèyàn wa ni wọ́n o. Bàbá Ali sọ pé àmọ́ra wa mọ́. Agbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n, agbóhùnsáfẹ́fẹ́ làwa náà. Alhaji Oriyomi Hamsat nínú ẹgbẹ́ òṣèlú Accord. Àwọn ọ̀rọ̀ tẹ̀ ti ń lọ kiri báyìí, wọ́n ni Radionic, ẹgbẹ́nu sí Mike, tọ́. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, Alhaji Oriyomi Hamsat láti inú ẹgbẹ́ òṣèlú Accord. Ojú kí lẹ́yìn fi wò ó, kí ni ìwòye tí?
1: Ẹ ṣeun atọ́kùn. Tẹ bá ní gbẹnu sí máìkì, gbẹnu sí máìkì ń sọ̀rọ̀ náà.
0: Ó yá, ẹgbẹ́ sí pápápá.
1: Ẹ ṣe bàbá. Alhaji ò ṣòṣèlú rí. Orí omi ò dipò kankan mú rí. Láwùjọ gẹ́gẹ́ bí ipò òṣèlú. Ṣùgbọ́n èèyàn kì í ṣe akùdé tààrà. Torí ẹni tó wà bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà
0: ẹ̀yọ̀
1: kò jẹ́ kánsẹ́lẹ̀ rí ọ̀tẹ̀jẹ̀ gọ́vnà ṣèyí mákindé wọ́n sọ.
0: Ẹnjíde ṣèyí mákindé
1: kò jẹ́ kánsẹ́lẹ̀ rí kódà tí a máa nú àwọn àdúgbò gan kò jẹ́ rí ọ̀tẹ̀jẹ̀ gómìnà. Trump lamẹ́ríkà kò jẹ́ mayor county rí.
0: Pé àwọn èèyàn sọ pé kò kúkú ṣe nǹkan kan rí ṣe bóyá ó lọ bẹ̀rẹ̀ láti ṣe
1: àmàlú ni
0: eléyìí ṣe quality kì í ṣe factor láti determine.
1: Ẹ ń bá lè tolé àtòlú.
0: Abíyèsí olódò
1: kò ṣe rí gẹ́lẹ́ ni.
0: Ẹ ń bá lè tolé
1: àtòlú.
0: Bẹ́ẹ̀ni. Mo fàyọ.
1: Ẹ ṣe bàbá. Nínú gbogbo wọn.
0: Ẹyọ.
1: Pé wọ́n mọ̀yàn, wọ́n mọ̀yàn. Orí omi náà fẹ́ mọ́ jù nù wọn. Wọ́n mọ̀ fún ṣèlú o. Ṣùgbọ́n òun ni ẹ tẹ́ pé tẹ bá dárúkọ ẹ̀. Mọ̀mọ́ mo gbọ́ mo ṣe kíníkà. Mi ò lè máa dárúkọ program. Ṣùgbọ́n wọn ní kankan tán ń ṣe lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ ní orí station wọn lọ́jọ́ pé wọ́n fi fọ́n kalẹ̀. Ṣáájú yẹn náà wọ́n ti popular àtàtì ń fà káàkiri àwọn àti ajímọ̀ ìbí oníkan tọ́jọ́ fà mọ́ra wọn lọ́wọ́ tọ́jọ́ fi dé. Ìyẹn wà nílẹ̀. Strength orí Yomi ní títí ẹ̀ ó wà láàrin Masses grassroots ẹsẹ̀ kúkú.
0: Wọ́n súnmọ́ àwọn ará ìṣẹ̀kùkú.
1: Àwọn ará ìṣẹ̀kùkú gbà wí pé táwọn ló ń ṣe.
0: Abíyèsí olódùmarè.
1: So, ó ní weakness tí ẹ o. Weakness tí ẹ ni pé kò ní solid political structure. Pé wọ́n ní kíní kan ṣẹlẹ̀ ní ìràwọ̀ local government báyìí. Mo mọ politician mẹ́wàá ń bẹ̀ tẹ́ pé kì í sáré béèrè pé kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọn. Àwọn ará ìṣẹ̀kùkú yẹn ló máa. A ní ọ̀pọ̀lọpọ̀ gba ará ìṣẹ̀kùkú kọ́ ló mọ̀ nǹkan tó ń lọ jù. Èyí gbọ́ tọ̀hún gbọ́ tó máa ń dísàlẹ̀.

0: ẹ gẹ tọrọ ti
1: mo sọ adoye adoye
0: olo bo se ma nurse yen to bo se ma plant awon yan ka kiri tori information is power so lo nje be ojo kan ni osu lo le da plan odun merin ru so olo bo se ma mi awon yan ka kiri te gbe ti nkan ba se ti gbo ato si yen olutuwa ma tun ba ma ran sa won ara ilu ka kiri ni pele oyo tori ki se ba dodun pe fe je governor e gbogbo oyo state ni lo to popularity e high in badon ju awon bi kankan lo ara awon weakness e na niyan ṣugbọn aye si wa fun lati tun ilu abi e se daada lori awon kan ti o wa nle yi mo di so strength e mo di so weakness e so won lo bo se ma lo grassroots ti badon lati fi network grassroots oke ogun ibarapa odumoso oyo wa lowo
1: Apisolo. To, eh, oya, oh eje ka lo sinu eje oselo ADC.
0: E se baba. Oloye Taufik Adegbega. Oloye Lebadan ni won.
1: Oloye Lebadan la won na.
0: Bene.
1: Apisi.
0: Won joba awon so ba wo.
1: O ye mi.
0: Oloye la wo.
1: Bi ru teyin ni na bi
0: emi
1: oloye le mi e wo
0: olo awon oloye le yin oloye ari re ba se abule ti le ti ba yen oloye dudu nigeria le mi
1: e ri le ke oye lowo mi
0: mo ra kun mo ra kun
1: abise olo olo foju di mi o
0: e ba foju ada se kireka bo la mo ye so oloye gbogbo nigeria le mi oloye lubare ni
1: kabisho
0: oloye taufik adegoke olorun be gi ola fun po ninu gbogbo won laisi ani ani emi lero pe owo emoke
1: owo nbele
0: wa do ro buji
1: kabisho lodo mare
0: eh kuku si nbele
1: kai
0: wale yato si yen emi ri gege bi enikan to je wi pe oro e se ta ni gboro olubadan o le ni se se lawon to ku ka ke mele oyo ṣugbọn ni olubadan to ba gbe kale bo se ko se gbe kale ko ko ni wahala tori pe pelu owo ara e
1: ayo
0: o ni igbagbọ ninu ipinle oyo papa julo olubadan nkan to ni le badan se ko se fowo lo seyin
1: apisi olodumare
0: o da se sile okowo e to wa le badan yi billion bi billion pọnrin
1: kai
0: ni le badan ni kan mi so ta o mi ro
1: billion gbe billion
0: gbe billion pon ni so mi ro boya enike ninu won sumo nkan be lori pe nkan ti mo ni badan re tan re den ton buta nbe o ma nira ke to re to le ba fa ninu awon so strength e kan ni ṣugbọn se badan kan lo fe di wo so olorun o se le sare se laarin sin yi ati gba yen bi o ti e ti pari kara re ti aso ri pe kini kan ti lo lodo tawon na o le lo yen businessman ni olu te ba nbo businessman ta ba businessman soro
1: eyo
0: enudun agbari de po so olu mo bo se le market ara e awon business ideas to hun ni personal life o fi de bi to de talent o le bi wo ibele oyo awon network yo hun awon ore hun kan kan beyin pe o le fa investor wa si ipinle oyo daada o ti fa wa si ibadan but ye ko tan kakiri ile bara kere wo ye party ti e na new party ni ki se be new party tara bo se se nloruko ko si new party kankan nu awon to n dije akode se new party apm se new party adc se new party ṣugbọn koko ni wi pe party ti e se se nfe se wa won se se won lenu loke gan ju state lo
1: awon egbe teyan
0: o ni se lati se lati ri pe won tete mo party yen ni state won mo party yen loke wa daruko awon to n ba tinubu fa loke bayi won mo pe party yen lo n ba ti but benin state won si ni se se lori popularity billboard n wulo ṣugbọn ju billboard lo o ni lo kan ma lo kan ma se mobilization kakiri kan ma lo kakiri ibadan ni se se ibadan ṣugbọn ise po ni ta ibadan nipele oyo ojunu gboro ibadan lo iyen to ba bi strategy campaign lori boye lori boye o se ko se
1: gbe kale to hey
0: I fẹ ka mu ẹyẹ kan mọ láàrin ìṣẹ́jú méjì
1: oya
0: PDP gangan fúnra rẹ
1: oya ma wọn náà
0: mọ Azeem Bola Rumi ọrẹ ṣe Mákindé dáadáa ni
1: àbí
0: kàfílẹ̀ fẹ
1: kàbíyèsí olódùmarè
0: ọrẹ dáadáa ni ẹyin kí ni lòun wà lé nípa ẹ wike wike ni leader national ni leader state ọdẹ ni kandidate PDP ni state right.
1: Ah, te ti gbo pe egbe PDP fi are sile.
0: Oni.
1: E tanu.
0: Oni, oni, oni Senator Sandy Ono lati Cross River.
1: Abise lojuma.
0: Eyan wiki ni pe ki le ma gbofu.
1: Ka sa fe ni kan be.
0: E to pe national leader wo. O ni pe toso to ru. Bi ti bu se ole lekeji. Lohun ori to ba njeun. Eyan wiki o. Bi ti bu se ole lekeji lohun ro.
1: Ah.
0: To ba nsun
1: leader igbe kan o
0: to na si lo leader to le candidate
1: to lo mo ye
0: be ni wa ta bi begile to se ronu bi arubu to bi ti bu ba wole pe nkan se hun
1: ka bi ese olodumare
0: ati bu wa run nje
1: omo egbe ti e omo oye ti e wa nko
0: ah o na mo
1: iru leader wo nu
0: leader dada ni
1: kai leader dada leader ta wa okay mo ti
0: lo so futi ipinle oyo te ba bi oloye bola rumi azim kini strength yin ala won ko se mo lete
1: eh
0: ben
1: lojo tan
0: lojo vc molete school of politics
1: abesi olodumare
0: olobe
1: adedugu ari ibi
0: ala fe molete ben won ni foremost student here la won je
1: eh
0: pe iwaju waju waju waju waju waju bayi la won wa ninu awon akeko baba yi
1: se baba ni school of politics
0: ah aba ni nbe yan eyin le ba le re bi school ba won keko nbe
1: mo fe bere pe kilo ko school
0: ah ibadan school of politics ni o be ni
1: adedugu wa
0: ah I follow a valeo. So, excellency, contact me on here.
1: Okay.
0: Excellency, Bola Rumi Azim, Excellency Azim. All our caution, so experience here, my faith is transform on your state.
1: Okay.
0: Lowly chances in one, and all our bath for one.
1: All our bath for one.
0: All our bath for
1: one. I'm here, tell me. Oh, yeah. Latibe. A jag bearer. Kakoja lost. Okay. Ohun ti mo si fe ka lo wo re o awon adije dupo won tin soro sita ah ojo ni si tin pe wa nja yo to eje ka de odo awon ton dije dupo are oni kaluku ni tin soro amo eje ka wo re nikan loni bo ba di ijo mejo atumo gbe ta awon to ku na yewo botle je pe ni gun ti are ti wa won ni bi ijoba ti tun mi ba ti de awon kankan ta won se lowo na yo ma tun fara han si daada ni lana pe anise e sa mo fi okan bale na ni
0: tori yin ni
1: tori wa na ni won si ni boju ba fara bale yo ri mu to ngba won ti ni afokan bale won la bale abe won ati fokan bale ba won eja wa lo sojo awon ti awon sese nbo tawon eti gba opa ase nti won
0: okay.
1: Eja bere latori eni ti akoko le ri bi pe egbe oselo to fe gagaga akoko luko ti egbe oselo ti nbembe lasiko igan le ma wo pe bawon wa du ore o se se ki won gberu awon lateyin ẹgbẹ́ òṣèlú wo mo sọ ADC èyí tí adíje dupò wọn tó ti jẹ́ Alhaji Atiku Abubakar ká fi tẹ̀gàn kó ká yọ tẹ̀gàn kó ńbẹ̀ gbẹnu sọ̀hún kò lọ́rọ̀ tiwọn náà bàbá ń sọ̀rọ̀ nípa Nàìjíríà ó yé wọn o torí pé wọ́n ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìwòye tèmi ibi tí mo wá ń lọ rèé wọ́n wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ti di gbé lọ́tún gbé lọ́sì onkaluku ti wọ́n ń wò wípé so lè rí bẹ́ẹ̀ àbí ò lè rí bẹ́ẹ̀ àwọn kan ní ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ o ìta ń fẹ́ gan rèé o àwọn kan ní ẹ̀mọ́ yín mú síra yín ṣé ẹ̀yìn ti gbọ́ nàìjíríà pé lálá nàìjíríà wọ́n mọ́ ní lálá tó rókè ilẹ̀ ní ń bọ̀ lálá nàìjíríà ìjọ ti ń rókè kò wálẹ̀ rí o bí nǹkan bá ti gbẹnu òkè nàìjíríà báyìí òkè ni lálá tí ẹ wálẹ̀ Alhaji sọ̀rọ̀ kan Alhaji Atiku Abubakar wọ́n ní bí ọmọ nàìjíríà bá tẹ̀ka fáwọn tí wọ́n sì fi ìbò gbé àwọn lọ sí àpáta pààrà agbára ní Abuja wọ́n ní owó epo òun nígbà tí a wọnú ìjọba yìí wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní subsidy is gone and is gone forever wọ́n ní ẹ wá jọ forever kó mẹ́ pe ko le lo be gigon to gon jo si ida to to da somo Nigeria lagbada ida ku da ni
0: o gan kan uruku si wa lara
1: to da sagbada won won yan lati jo yi won yan tan
0: emi se yan a yan ki se be won o se se ke ma yan e lo oto le ti wa
1: emi salaye ni
0: e lo oto le ti wa
1: e lo arire mo se
0: omo Nigeria le mi so
1: o jora mo oro yin le mi so
0: dai and but I want to come out here for tutu ni abi watermelon yo lo to fe yan boro na je a se
1: tori yin na si ni ife ti mo ni si yin lo je ma so
0: tori wa ni
1: tori yin ni o tori yin mo fi nsoro yin ko le da tori oro yin o ti o je mi logun gan ajaga yin mo je so
0: olorun na ko yin dai da ti yin aba yin bi ni
1: gba rire mo si
0: aya aya olori gidi fun yin
1: ami olorun awa na nilo oba awe ti e lo are nlo
0: oke oba le nlo ijoye ati bale olorun fun mi ta to ma pe
1: ami olorun ami olorun to eh alhaji atiku abubakar won ni gbogbo dakuda eh to ti wonu agbada yin awon oba yin ko jade tori pa won mo wi pe subsidy is gone to jade lojo si on lo da dakuda sagbada yin won ni awon o da pada ni pe omo Nigeria e lo le n re po ngba na
0: 185
1: won lawo ba yin gbe wa si 185 pada e lo le ra bai
0: dowo
1: olorun
0: je ronu e ronu
1: ronu mu yin
0: o le 13
1: lati 185
0: bene
1: e wa le kesi mi lati joy
0: mo kesi yin bayi o mo ti kesi yin bayi o
1: o ti peju o ti peju
0: ma jo peju
1: ojo alaji ati ku abuwa awon lawon o da pada si 185
0: odo ti de ba bo next week ejo
1: kete ba lamu la
0: won e ba mi repo lohun
1: kete ba lamu la wa ti nlo a nilu epo ororo aje la wa ni nti wa won se fi nja wa na ya
0: ororo aje yen ba ti kera wo ki de ta soko ke wo je fe ri
1: awon e ja soko
0: enu enu akumi na dasi
1: enu kete ni kete wala mo lo ni lo re tori ni fi njeun ti e a fi so nje fun ni to oloye le kan so ni
0: baba
1: oju kile fi wo
0: e se pelogun olohun iro gba kora iro fufun bala o ni oro pe ti kan ba ti lo oke ko le wa le won e tan ti awon olosulu fi ma gbe wa mara ni
1: apeshulu
0: do ba ni elite conspiracy awon ti oro ma pe ba dile tan ana ko ti tabi te ba se ba ko ni pe yin
1: ka
0: to le pe kini yen lai ko le pe yin lo so
1: e wa wo lati jo temi tin ri Nigeria ti nkan ba gbenu oke ki saba wa le mo
0: o ba le
1: eh
0: ma sala ifun yin
1: o ye sawo
0: nigbati o digrigri first subsidy removal igba wo nkan kan be yen lati mobile bi se bo ngbe du be ni 500 ben fun ra lo wale 400
1: ah
0: o wale 300 ra boto o to ni rice
1: ayo
0: se ko lo 120
1: ororo
0: se ko lo 120 ewa se ko lo 6000 ko da wo 65 bai ewa le ni bai 3000 3 plus ni se ko wale rice lati ewu to wa yan o ja wale 100 90 80 70 60 depending on where ta ba fe se ko wale se ki jana je lo ani ikawo ni nkan ti je baba n se na ma paro fun wa pe ko le wale tori mo fe je ko wale wa ma ma ta wa pe ti nkan ba ti lo be yan gbagbe eni ko ni se se mo
1: etan ni
0: etan ni
1: kai
0: wa ma ko si wa ni pe ko se se ko da pe tenikan ba so fun ipo ma se se gbero lo npa won de mo bo se se won fe ke gbo ni tori kan ba le ma ri anfani pe aise fun yen se bi nkan ti wa re ku sapo ijoba kan fani yen ba le ma lo ran so fun pe ku se se ohun ni subsidy is gone ohun na tun ni subsidy is back
1: abisho
0: o ti be lo
1: oro la fi dai
0: oro la de fi ma pa ile ayo re
1: kai be ni kan ba lo lo
0: eni kan lo se ni kan ba lo pada di ode na ni
1: kai
0: ko ju be lo
1: ijoba kan le
0: de that simple
1: e do na o ke je mi o
0: ke se be ijoba kan nile to mo le ni bayi
1: eyo
0: tan ba fi ni mara to be ndi
1: eyo
0: tori pe ti kini ba se nle bi le pe kan le se ran e ma go nkan le pada lori o
1: epo e do na are tinu bu ko awon
0: se ki yoro kan so fun mi
1: o ye so fun mi
0: osu kewa o se se ki kankan se lori epo Nigeria
1: eh
0: osu tun boy
1: osu tin boy
0: be ni
1: kai
0: nkan ta ti ni ko se se lati jo eyin
1: eyo
0: eyin e fuju sona
1: to ba wa sele yo da won mo
0: en kan ti wa so fun yin ni be reform ti mu yes na ni to le je be pass pe na
1: ka bi se olodu mare lasiko ti
0: te gugu ti be ba
1: idibo ti wa
0: be
1: e ja mo wo na
0: ko lo de mi si
1: o lasiko yin ni reform wa mu yes
0: be ni tori yin na ni o
1: ka
0: won ti gbe kale
1: e ja mo wo
0: won ti gbe kale ti pe ko ti mu yes ba ko election fe mu yes
1: ha
0: tori yin na de
1: o din osu kewa
0: be
1: e ja mo kajo
0: emi fo emi le ni se
1: e ja mo kajo ni 5
0: 5 ja se ni 5
1: e ja mo kajo ah
0: be
1: I don't know si ese oro ti Alhaji Atiku Abubakar so lo fe fa igbese yi
0: emi gege bi enikan
1: enyo
0: gbogbo ori mi bayi ni pe e ti wa ma fun mi ni subs emi mo gbogbo Allah ti fun alafani ati da mi kankan ri ade mo afani ti awon mo ilu nje latara ajoba ko si ijoba na ka kiri aye to gbe ko gbe bukata awon mo de dola pere mo le kan ori de kan fun yin to je pe ijo le fe gbe to po junu bukata won
1: apisi olorun ijoba gbe bukata won ara ilu
0: nile to mo le ni yi baba
1: eyo
0: won 35 naira ni libya
1: won ta 35 naira
0: 34 naira ni libya libya o de ni epo to orilede nigeria ki lo fa a fe subsidy ijoba ma se subsidy ijoba de se subsidy
1: ko
0: ju be lo angola o le epo to nigeria
1: oh
0: Angola nle to mole ni bayi won te bo ni 250 nbe
1: oh
0: awa de 31350
1: kabisi lo jumo
0: saudi 800 nan te po leyin yi pe
1: epo
0: mo se laye ko fun yin
1: epo rira oloye le kan so mi o ti business elomi
0: o ti wo
1: o ti ku ke se pe wo nikan o ti ku da
0: tori oro omo gugu ina de
1: eh maye tin we ko tin wo ko lo ja ni
0: en ba gbe wo to kere ju 70,000 owo yen o rebo sinu okokoko
1: nibo
0: so ki wa le fe fe owo beyan se ni saudi owo je to kere ju nbe o gbe le 2 million naira
1: oh
0: on de sibe le bi joba an san owo buruku beyan fun won tun owo to ga beyan fun 2 million won ta epo fun won ni ti wa ta fun won ni orile ti wa
1: enikan le so pe subsidies ba ka bi
0: koda se
1: e ja si oju opo le fa awon omo Nigeria
0: okay
1: e ka gbo oro enu won nipa subsidy is gone subsidy is back
0: eh awon kan ti bi mi la awon question kan kan ejo ke to bere si ni bi ejo fun mi seju kan won ni oloye so ni ki lo gbe wa di bi ta de yi mo le sale fun mo pe owo epo to won owo ona to won naira to wa ni bi to wa ati interest rate pelu e ti won ko oja wole o je marun ya fo kan ba mi lo yato si oro eto abo o je marun lori oro aje awon kan tin jade bayi ba ba wa kan se oro epo ara won Donald Duke wa ara won Sowore wa ara won Olaipo Hashim wa ara won Latiku wa awon me ara won e ti ni awon tun mo daruko en ti ni ba wa kan se oro epo
1: orisun ogun Nigeria kan
0: epo ni enikan to ti fun mi ni keji
1: ayo
0: oro ina the subsidy ma wa lori ina na se won ti subsidy lori ina
1: won
0: ti yo da bo bai won de so fun mo pe to wa fi di January
1: bi
0: gbogbo won ta da ma fa tu e de san si
1: ti edo
0: bere
1: ijoba owo ina o tun won si
0: ah won so me alakoso fun ina mo Olubadan ni Joseph te gbe lo so pe ti January o gbogbo wa ma san wo ti band en san 225 naira per unit àwọn kọ́dẹ̀ sọ pé àwọn máa fún
1: epo wọn iná wọn
0: bẹ́ẹ̀ni
1: kí á ní ìrètí ọmọ nàìjíríà
0: ọlọ́run àfihàn ìrètí
1: agbára lẹ̀ ń pè é
0: bẹ́ẹ̀ni
1: ẹ bá ti gbàgbára lọ́wọ́ ẹ̀
0: ọyàn dọ̀lẹ́ nìyẹn ọlọ́run nípẹ́ wọlé
1: tó ọmọ nàìjíríà ọ̀rọ̀ kàn yín o subsidy is gone
0: ìjẹta vice àtìkù méjì ó ní pé kò dúró lórí epo nìkan bí àwọn afọ àwọn subsidy àwọn dá subsidy padà lórí electricity náà inú nu wòye tèmi mo ti ka one fún àtìkù Sowore Alaipo Hashim àti Donald Duke ìkan ti àtúkù ti ní tù báyìí o lórí subsidy ti electricity náà mo retí káwọn mẹta tó kúrò náà káwọn náà jáde káwọn fún wa ní.
1: ọmọ tó láwọn ó sì bọ́dà
0: sáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run àṣì bọ́dà pé nàìjíríà ò pèsè kan lọ́wọ́lọ́wọ́
1: báyìí
0: ẹ tún lè ti bọ́dà lákòókò yẹn tó bá jẹ́ pé iṣẹ́ táwọn iléeṣẹ́ ti ń pèsè dáadáa níbi tó bá ti ń pèsè àwọn ọmọ ìlú ń ra ìwọ́lẹ̀ ọmọ àmà ti bọ́dà díẹ̀ díẹ̀ but iléeṣẹ́ ò ṣiṣẹ́ nàìjíríà ẹ̀ ń ti bọ́dà dandan ni kò gbogbo ṣẹlẹ̀.
1: ọ̀ ọ̀
0: ara nǹkan ti
1: ń pèsè débi tí àti ń jẹ wánú
0: ara ẹni
1: come be so little. All right. So, 0916-893-1000. Number KGRE 0915-333-4893. Hello. Hello.
2: Hello.
1: Sa o ta lo npe ati bole tin pe.
2: Ekuse egbo oruko mi ni Amalibadubo ati waya.
1: To, oya oro.
2: Ekuse egbo.
1: Yes sir.
2: E ma ma se o. Oloye san ni.
0: Baba e ka ro sa.
2: Olo yo ni gbagbo.
0: Ami ati ni.
2: O da yin lagba o. Era o ko oro ni ti re o. Ajire re o.
1: Era.
2: E ri atiku. O ti so n to ke se. O ni o mu da so ziri pada. Omo se ina yo si ma ti dada den gbogbo border omo se koni di ki ile ise are ma ta ko n to so awon na so awon na ba fe te sita to ti ye o ti ni substitute is gone as it gone ati bi bo se nse o ti da gbogbo ma na ti da se o godu an yi pada to fun ko ma fe se ni ko na ko to ko n fe se ko ni di ko ma ta pa ti ku to ni wa ti bruje to ti ye
1: to
2: ati alo to Nigeria se o
1: kini iwoye yin hello
2: hello
1: aha nipa awon gomina ti won jo sibombo lori ede ipinle oyo
2: mi mo pe o le se to le se gbogbo awon yoku tan pe ko ni kan leyin ori jo mi ati alaji ati goke an meji yen ni mi tipu ti to lo ma pe ko tu de ma
1: to
2: ti kan ni ba won yoku ta dara dani
1: Kilo di tafi di soba. Fara mi lehun. Oya hello.
3: Apostu.
1: To, e seun Mr. Gbolahun.
3: Apostu. E ku se takutaku.
1: E seun ojo ni tin.
3: Olorun ko le fun lere, awo le fun lere. Se ba se re Olorun ma fun lere. Se ba se na se jina Olorun ma fun lere.
1: Ami Olorun.
3: E se ami Apostu.
1: Ami, ami, ami ati ami.
3: Olorun zo ni.
0: Baba o.
3: Je wa pa.
0: Mo n tresa, eyin ko.
1: Yes, sir.
3: Subsidy has been restored
0: Otan.
3: By Nigerians.
0: Otan.
3: No regard to the Papa.
1: This
3: is a gas to Tewalon around. So if I watch any Ujimi and the Pulon go go, after the gas party, I know go go and Kelsey, I want to know Kelsey for the Pulon. Subsidy has been restored by Nigerians. Good governance la be fun and come my team dey wa to
1: Adoyo. To, e seun ojo ni tin. Hey, en to pe wa lekan ti won ni won so awon oro kan. Eh labala temi lojo temi bi emi fagile o. Ile won ko ba mu rara. Oju iwoye ti ni ke fi wo. Eyan le fi ro kan han. Amo e ma so pe eni kan radarada. Lojo ti wa. Abala be un. Afaya. Hello. To, e seun Alhaji. Yes sir.
4: Mo se tele tele ni gbata mo jibo gbo to ba to ba fe bije o ma nwa ibu le bati abiola ati e baba alai tabi
1: be
4: won se screen debate before won o to ni kalu ku so nkan to fe se but boya bi Yoruba so to okan ju ogbon riwaju okan ju an dagba boya bawo lo se lu yen se ri aburo owo won tori e ni je ki won wa ma lo tactics lati le ti oju ara mi kuro ni bi nkan to ye ki won ri but keke bi kan yin se nfi pelu oro ti oleye fun ni so won ti so awon keke se se pe iyen ma kokko lo je ki emi o nkan mi kuri me ri pe kéfin bá lọ fílí àti kéfin bá ṣe ìlú tí nǹkan tó máa fún mi ìyẹn ẹni ẹlẹ́kejì ni pé èpè àti àdúrà iṣẹ́ ìyẹn ni o téèyàn bá ṣiṣẹ́ àdúrà tán bá ń ṣèpè fún ọ ń dara wọn láàmú ni téèyàn bá bẹ̀rẹ̀ ṣiṣẹ́ àdúrà àmì téèyàn bá bẹ̀rẹ̀ ṣiṣẹ́ èpè tán bá ń ṣàdúrà fún ọ ń dara wọn láàmú ìjọba tó ń darí wa ní lápapọ̀ a nídìí láti ṣàdúrà a dẹ̀ nídìí láti ṣèpè iṣẹ́ wọn ló máa sọ̀rọ̀ fún wọn ṣùgbọ́n ó wá ń dùn mí fún àwọn kan tó àwọn pààkì kan tó ṣe pé àwọn ò ní president candidate tí wọ́n sọ pé àwọn fẹ́ máàjì pẹ̀lú president yìí kó má ṣe pé ibẹ̀ ni ẹgbá máa ti lọ padà bá wọn ṣùgbọ́n decision tí aráàlú nífìí ó dàbí ẹni pé ó ti yàtọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olóyè kan nínú àwọn sọ ó má ṣe pé ẹgbá fẹ́ máa ti gbé òkè gbé afẹ́ fi náà bàbá wọn ò padà máa kó gbogbo àwọn tó bá bí
1: tọ ẹsùn wọn yóò ní pé bàbá lè jà àjàrà kí èyí ó sì mọ kan àwọn ọmọ abala bẹ mo fayọ ẹlò tọ ẹsùn wọn.
5: ẹ rí gbogbo nǹkan tí.
1: ẹ tí ìdákọ yín o.
5: màmá ogun kọlá láti apẹtẹ ni.
1: ẹsùn màmá.
5: Gbogbo ẹtí àkàrà àti fún òwú yẹn, ó dùn wí lẹ́nu ni àti mú oṣẹ náà ní kókó. Ṣọ̀tíye àwọn tí wọ́n ṣe jù lọ, wọ́n ti sọ ju ojú bá ń lọ síwájú kí ni àpadà gbọdọ̀. Ṣẹ́rí ìtí bàbá wa ti mú ojú ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Lóòótọ́ lè rí báyìí lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n èmi bílí mo nígbàgbọ́ pé tó dùn lọ bíi.
1: Àmì
5: wọ́n ti ba nǹkan jẹ́ gbìyànjú nǹkan tí oúnjẹ àti bàjẹ́ ṣùgbọ́n àti fífún rẹ̀ kò rọrùn ṣùgbọ́n bàbá náà wọ́n ti rí bí wọ́n ti sọ́kù sí tó wọ́n ti ṣàtúnṣe lágbára ọlọ́run tí ọlọ́run wọ́n bá wọlé lẹ́lẹ́kejì ìrìn ẹ má jẹ́ ká fi bẹ́ẹ̀dì kó wa lórí ọdún àlùwàlá olóògbé mi àti kẹranjẹ náà ni bí ṣe ń ṣe ọsẹ kí ló ń ṣe ń bọ wá mú ẹ kó ti ṣe igbákejì ààrẹ tó ti yé kí ló ń bọ wá mú ẹ bí buhari náà ṣe dánú fún wa náà ní ìjọ kìíní àná nígbà wọlé sísan mọ ní ìsín nǹkan ṣẹyìn.
1: ẹ ń sọrọ nípa buhari àbí.
5: bẹ́ẹ̀ ni ní ìjọ kìíní àná fóònù náà ṣe tọ́ ni òun ti gbé wọn kí ló ń jà fún wa títí tó fi lọ. bọ́bá yẹ pé pèsè ni ó ní ẹjọ́ tó pọ̀ tó jẹ́ ṣùgbọ́n sẹ́rí ẹ̀wọ̀n ni ẹ̀yìn tó bá ti ṣe ìjọba rí ààrẹ tó bá ti lọ ó ti tó kọ́ yẹ pé irú rẹ̀ ọmọ rẹ̀ lè jẹ́ ìjẹ́ nǹkan tí ó dálẹ̀ ni ẹ mọ̀ yìí pé kì í ṣe nǹkan kékeré ló dálẹ̀ ẹ má jẹ́ ká tẹ́ ẹnìkan kó fi gbé nǹkan má dá wa padà sẹ́yìn o àmì rẹ́gbẹ́ yìí tẹ́lí bá ti ń lọ yìí mo mọ̀ pé dúdùn lọ́dún ó ṣe lágbára
1: ọdún bàbá wa
5: ìyọ́wọ́ ọlọ́run ló wọ̀
1: o ti rí bíi ibi wọn ti ẹ parí ọrọ wọn sí mo fẹràn rẹ pé ọlọrun ọba wa tún nàìjíríà àmọ màmá yìí sọrọ kan olóyè lẹkàn sán ni mo fẹ kẹ bá mi tàn mọlẹ sí ká tó mọ gbé ìpè wọn ní ọrọ tí alhaji atiku sọ pé ọrọ campaign ni àkọkọ nù ẹlẹẹkejì rèé wọn ní nǹkan ti bàjẹ láti àsìkò buhari wọn bí wọn lè rè wọn ní buhari mo sì wo fọnrán kan bàbá sọ wípé ìjọba buhari táwọn náà làwọn sí àbí bẹẹ kọ
0: ni. ẹlẹ́ǹkẹta ni wípé nǹkan wọn pé nǹkan bá ti bàjẹ́ bí kò ṣe wọ́n ti bàjẹ́ ó ti tẹ̀yìn pé ká má padà sẹ́yìn mọ́ ẹ̀mí fẹ́ ká padà sẹ́yìn. ẹyin tá a ra pure water 5 naira si gba ta n ra pe
1: o ta awon e mo mo so pe e mo jari
0: a ni se e tin kan ba se le nba mi ke tin gboju ba se lo en se para si ki para pe o ta 5 naira
1: eyo
0: o tu o ta 15 naira o pe mi ju pe o ta 15 naira ati bota 200 lo ke n ra petrol 185 o pe mi ju 13 lo ke n se dollar ni 150 si 200 o pe mi ju 1004 lo igba mi eyin ma nda ju aju lo
1: eyin ma nda o fe deun yo hello e ka ro sa o
0: yes I'm looking
1: e da kun ba wa gbohun soke die
6: hello lati elebu
1: to e seun alagba belo
6: so le oju iwoye temi o ti baba ati so yen o fe gbe wa ni gogo ni yen won se se awon lo se gbe le te ma from cherry witness yen nikan I'm having campaign. We pass any come near everybody. And if you look at the cost of one person, then if you are like Bamana, a bad campaign of the IS or we go only. So, Saba, God of God, go here. So, Nigeria is not peaceful now. Let me put it that way. I'm afraid everybody, everywhere is tight. Everybody knows the country is not, is bleeding.
1: Mm.
6: But at the same time, it's about for Julie. I had the money.
1: So, she want to learn. Hello? Hello? Oh, that be quick in it, Japo. Of every one lyric, or on Abala Miji, only Nigeria is not. Hello?
7: Hello, sir.
1: A car or so.
7: I'm a liberty boy, let him
1: be. As you
7: carry on with you. O ma pe nkan ti baje nkan ti baje kini nbaje ti nkan ma baje be yo to se na laye o pa tan jo saare ko ni 1200 laye
0: buhari laye soro buhari gan
7: laye jonathan saare ko 1300 laye buhari saare ko 1300 se bi buhari na lo tebe ti gugu kan ta gba ta won na ti ni ko na tebe to wa fo gugu e lo ju ko won wa ma so pe nkan baje tebe won na gugu ba nkan je pẹ̀lú wọn náà kọ̀ ló bàjẹ́ ẹ máa bẹ́ẹ̀ tó lọ jàre.
1: Tọ́ ẹ ṣeun o. Hello.
7: Hello. Hello.
1: Ẹyin rédíò lẹ̀ dákun.
7: Àwọn tí yín lọ orúkọ mi ní Olúṣọlá Lágòkè láti ilẹ̀ tún.
1: Ẹ ṣeun o.
7: Ẹ kú ètò ẹ̀kọ́ àtàárọ̀.
1: Ẹ ṣeun o.
7: Ìlérí ẹ̀yìn lágbára náà.
1: Àmì Ọlọ́run.
7: Nǹkan tẹ́mi fẹ́ sọ ń bẹ̀ ni pé wọ́n sọ pé nǹkan ti bàjẹ́ nǹkan ti jù. Ọdún mẹ́rin tó kù. Kini apẹẹrẹ wípé yóò sì tó dé àdúgbàdì wà yìí lọ pẹ̀lú pé kálukú jẹ́ pariwo wípé orí ń ta mi ẹ̀sẹ̀ ń ronú. Wọ́n sọ wípé inú oṣù kẹsàn-án nígbà tí wọ́n kọ́ wọlé pé ilé epo ọbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ìwọ̀rí ọbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ pọtakọ́tù ọbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ á máa lè kú fàlàfolù àgbọ̀ kankan ojoojúmọ́ ni pé ń lo kìí sí.
0: Ọ̀rọ̀ pé nǹkan sì bàjẹ́ yẹn ẹ má bínú ọ̀rọ̀ ní fẹ́ sọ yóò ṣe bó ṣe ilé sì ti mi nìyẹn sọkúsọ ọ̀rọ̀ gbá nìyẹn. Ọdún kẹta ti lé ẹṣù dúró lórí nǹkan ti bàjẹ́ gba olóṣù fẹ́ da. Gbàtí nǹkan
1: ẹ fọkàn balẹ̀ ẹ jọ
0: sáà gbàtí nǹkan ti bàjẹ́ yẹn sáà à ń repo 185 gbàtí ẹ wá ń túnṣe ara 13 gbàtí nǹkan ti bàjẹ́ à ń ṣẹ́ dọ́là ní 400 700 ní sábò 700 ni nísìnyìí tẹ̀wá tún kan ṣe à ń ṣe ní 14 tó di làákàyè mú.
1: Ẹ ló lẹ́lẹ́ ń tẹ́tẹ́lẹ̀.
0: 700 ni báyìí 14 bàbá nígbà yẹn diesel 800 báyìí dátọ̀ dọ̀ dangote wà 1850 ó bẹ̀rẹ̀ ló 2000 àbẹ̀wà níbẹ̀ ká ọkàn burúkú náà fi balẹ̀.
1: Ọkàn ò balẹ̀ mọ́
0: báyìí. Ọkàn ò balẹ̀ òkèlè òkè téńté lọ́kàn wà ó.
1: Hello.
8: Apostle.
1: Mr. Agbọ́láhàn.
8: Olè ìfọ̀n ni.
0: Bàbá.
8: Ẹ máa blame àwọn tó ń sọ ẹ́sìn nǹkan ti bàjẹ́ nǹkan ti propaganda ni. Nígbà propaganda bá ti pọ̀ jù àwọn èèyàn ní mọ which way. Iṣẹ́ ìjọba yìí wọ́n ní PhD nínú propaganda. PhD wọ́n ní báyìí nínú propaganda. Wọ́n ti tún sọpọ̀lọ àwọn èèyàn. Nígbà tó yáwó yáwó yáwó yáwó yáwó wọ́n dẹ̀ ló sọ pé ẹjẹ́ kan máa yá lọ. Pé gbogbo wa ṣe wà yìí. Bond servant ni wá debt servant gbogbo ẹ̀tẹ̀yìn kẹ́ ẹ̀ sọ àtẹ̀yìn tí mo sọ. Àwọn tó orílẹ̀-èdè ni wọ́n la ní North Biwa. Debt servant ni wà. Wọ́n ti fi orí wa yá pèsè. Mo bẹ̀ ṣe pé orí wa yá pèsè náà ń yí kẹ́ta ara wa padà.
1: Ẹ jọ́nà Mr. Agbọ́láhàn, wọ́n forí wa yá gbèsè.
9: Olóyè lè kan sọ
10: bàbá
9: ọmọ ni mo jẹ gbèsè
10: gbèsè orí yín súnmọ́ mílíọ̀n sẹ́
9: ṣé fi gbogbo ọmọ nàìjíríà sí jẹ́rọ
10: pẹ̀lú ogun ọ̀nà ọmọ tó ṣẹ̀ bílé ní báyìí gbèsè ẹ̀ súnmọ́ mílíọ̀n
9: ọmọ tí ń tí ìbí ń gọ́ nítorí mo sì tún ọlọ́run ká bá jẹ̀mú pé mo sì tún fẹ́
10: bí ṣe o.
11: Okay, le le kan ni o.
10: E ka ro baba.
11: Lo ko demi ta ofika bi odun latojo.
9: To e seun o.
11: E le o ko mo yi ya mi lenu tawon ba baje o mo yi ni me lenu o.
9: Mhm.
11: Ko kun ga teni kan baje. An re kan an ni kuru wan na. Kwan se mu. Ki se wa wan ka wan ti wan ko. Se ti wa dan ni. Ele o lo ki.
9: Agbo ye.
11: O da kun abuya ke da bi awon progression economics kan wa gba. Kan gbe wa sori eto because awon yen so pe won lo ma pe wa o ma pe wa awon pe ona woro gba pe wa won ejo waju en tin se le yoko wa se won mo ra rice se won ra o ko wa ni lo so ka do la mi bawo
9: oloye le kan so ni gan professor in ni promise ni won
10: baba kama se be fori lede wa ni eleyo le sosore kankan
9: to
11: ni o won gan gbo to ku do yo pe wa
10: e kan re kan le bo e kan
9: se e wa fe fokan bale mo bayi
10: awon yen ti gbon na se
11: dun le o ti wa lo ko re bi pe to ko wa te ba ri e ba ri gbo awon ojo irun fu di wo lori won o ti think o ti ko bike
9: ha
11: problem go me fi gbe anybody lori la o gagan ni
9: he
11: he ko mo bele yo o de di bebere di bebere wo
9: to ibi won ti fe mo nlo won ti fe mo binu abi ameshi binu tan ah ehe sare wa na sin gbo gbo ile bayi abi bo ni ka se soro si
10: bayi e ka down
9: hello
12: hello
9: e ka ro sa o
12: e ku eto
9: olorun ni nto
12: ade mala lu ko mi lati kodo do na
9: o ye e ba wa da se
12: olo e kan ni mo ma kin
10: baba mo kin kin sa o
12: abura ti mo se fun gbogbo ani ke ri si lala
10: ami ada ina so
9: ami
12: se ri nkan ti mo ko ri soro orile de yi bi oro ki ani to pe am ko saju mi se se nkan ti se wa ni gorile de yi o nkan ti en so pe Jonathan no da o ni oro ke pitch fun wa gbogbo wa ti tele yin lo now awon eyan to wa wo ke ko ye ki awon olasaku na ma tako awon na ni olasaku ba ti wa ntako awon ala la to wa ngeja are tun si to fi yaje wa ala awon lo awon gbogbo ede orisisi kan le fi le asaju ti won kuro be en to wa be kaju awa de tele won so alatako to na ba wa nlo awon oro mi na se boye ka na ogo pe eyin na ti se tin alatako tin na nko ta awon aso lo ye ko se mo yin la sugbon awa la to an geja awon tun fi yaje wa en ko so fi njo ko ti ko Stockholm syndrome
10: eh baba e jo sir won kin ko party affiliation sori ahan ele fi la kai gbe be se le to gbe yi somo olu ni abi party member
12: o da bi pe Stockholm syndrome ye o da bi pe awon to fi aje
10: baba ki se oro Stockholm syndrome sir oro party oro party membership ni sir ele me to pe wole be se le somo olu ni abamo egbe
9: it in call awon lese awon kan ti call lese nu o hello e mo ka ro won
10: Yes,
9: Mrs. Adere Onke lati Muslim.
12: Yes,
13: Ondo ba wa ti ko awa ni ni se je n ati opolo wa le ka ma wu se je ka wu ti ero te pe yo mu wa de le le se ka wu se se se
9: to e seun e se oni ka ma ro to igbe awon gbo wa daada nu
1: ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ ní ìbẹ̀lẹ̀ yìí àti mọ́ ṣe bọ̀.
10: Bẹ́ẹ̀ àti pé kí ló fẹ́ pè mí gangan fúnra ra mi bọ́ làpò mú ṣe fẹ́ rí tẹ́lẹ̀ bá wọlé ó jẹ́ ká máa sọ nìyẹn ẹ fọ̀rọ̀ ẹnu sílẹ̀.
1: Tọ́ ẹ̀lọ́.
14: Ẹ̀lọ́ ẹ̀ka rọ.
1: Ẹ kú ojúmọ̀ o.
14: Mr. Sam ni o láti ní báàkì.
1: Mr. Sam.
14: Kí fáyọ̀ náà mo kí yín o.
10: Mo kí yín sá o.
14: Àyìn atọ́kùn mo kí yín náà o.
1: Ẹ ṣeun o.
14: Ṣé ẹ rí àwọn tó ń pè yìí tán jẹ́ pé káníkù fún Tinubu ọmọ ẹgbẹ́ wọn.
1: Bó lẹ́yìn ṣe mọ̀.
14: A ti mọ aráàlú tó dé pa tí ò jẹun àárọ̀ tí ò jẹun ọ̀sán tí ò jẹun alẹ́. Ó pe pe ní 1,350 yóò lá máa fẹ́ tó jọba ní ilé ìtàn ṣe yìí. Ẹ ti mọ̀ ìtọ́mọ̀ ẹgbẹ́ wọn. Kí ṣe máa ti mọ̀ nìyẹn. Ẹ lè àti afẹ́ ẹ̀jẹ̀kújẹ lábẹ́ ìjọba wọn lóṣù. Lókún lè ṣèṣì wọn wípé kábíyèsí ní díẹ̀ ọdún ti fẹ́pọ̀ ọdún mẹ́rin ní ìsìn ẹ̀fẹ́ pé ẹ̀tún ní kábíyèsí èyí bó láfẹ́ ní sùúrùdé èyí náà ẹ̀sọ̀ ọmọ mi ló ń bá mi sọ̀rọ̀ ní ìsìn ó ní dáàdì náà ni mo máa ń ra ẹja 5 naira ní tó bá lọ lẹ́sìn ẹja 5 naira ẹjọ ẹjọ fẹ́ jẹ ẹja tó gbádùn ní ìsìn. 1,700 lẹyọkan.
10: Ìrọ̀rùn ẹja gan lè ní 5 naira.
1: Kábíyèsí olódùmarè.
14: 1,700.
1: 5 naira fẹ́ tiẹ̀ rí mọ́.
14: Ẹgbẹ́ ìgbà yẹn tó bá rẹ ja 5 naira tí ó ṣe ṣe bọ̀lọ̀ fún tí ó gùn báyìí tí ó wà fún mi gàrí. Ojú ìjáde ara institution ọmọ tó sọ̀rọ̀ yìí o. Ìjọwọ́ ló kú ò secondary school náà kò sí ìjáde o. Ó sì wà ní high institution báyìí ni o. Ó rẹ ja 5 naira. Àwọn àgbẹ̀ pé ìjọba ilé ìṣ ẹ sọ̀rọ̀ ní ọmọ tí mò ń sọ fún yín ìfẹ́ ìgbàfẹ́sán.
1: Ó ti jára wọn ọ̀rọ̀ ẹja tí wọ́n sì ń sàn àwọn ẹja wọ́n fi mú gàrà
10: ọ̀sán ó pé wàá gẹjọ́ oúnjẹ gidi lọ.
1: Kábíyèsí olódùmarè.
15: Apostle.
1: Tọ́ Mr. Agbẹ́láhàn.
15: Ẹ má bínú jàre.
1: Ẹ yọ.
15: Iṣẹ́ nìyẹn kan dùn mí. Ṣé pé a fún ìjọba ìláyé especially ẹ̀yà tó ń sọ̀rọ̀ yìí ṣe bá lọ sí gbogbo rédíò ẹni fẹ́ gbọ́rọ̀ sí nípa ìjọba yìí. Ìjọba ẹ̀yà yìí tó sọ̀rọ̀ yìí ó fi tinú dìbò fún ìjọba yìí. Wọ́n dẹ̀ ga ẹ̀yà yìí kọ́. Ẹ mọ̀ kí èèyàn nífẹ̀ẹ́ pé ẹ jẹ́ kó ṣe é ó dẹ̀ wà dé bẹ́ẹ̀ tán sí gbogbo ẹ̀dẹ́ ìdí mẹ́tọ̀ fẹ́kọ̀ọ́ mọ́ wa lọ́wọ́ ó ń jẹ́ ìbànújẹ́ tẹ bá bàbá yẹmi fún yẹmi wọ́n àwọn dìbò fún ìjọba yìí. Èmi tó ń dìbò fún ìjọba èèyàn obìnrin ọmọ èèyàn méjì mo convince pé ẹ jẹ́ dìbò fún ìjọba yìí ẹ jẹ́ ọ̀tọ̀ lẹ́yà tó fẹ́ dìbò fún wọn ni rárá o oníkan sí nìkan ibi tó lé ní bàbá ọ̀tọ̀ máa ń jàánú lé lórí ìbò tó lọ yìí ẹ wá dé bẹ́ẹ̀ tán ẹ̀yà yìí tó a gbogbo ara ṣe fún yín ẹ wá ń ṣe bó ṣe wù ni ẹ wá ń fìyà jẹ everybody. Wọ́n á bí tó bọ̀.
1: Mo ti rí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tara fi ń kàn wọ́n bí kéèyàn gbéyàn gẹ̀gẹ̀gẹ̀ àwọn náà tún lọ ṣe wàásì bí wàásù lásìkò tó pé ẹ wá wọkọ̀ ìgbàdàn wọ́n á kó àwọn èèyàn ọkọ̀ tán. Yìnyín sì mọ̀ bóyá àrẹ wa sì ń gbọ́ báyìí o bóyá àwọn kan sì bóyá àrẹ wa náà sì lè jáde lọ́la kí wọ́n ní tọ́ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ mọ̀ bínú o nǹkan ó sì tọ́ ẹ fọkàn balẹ̀ ojú tó bá balẹ̀ dáadáa yóò kù rí mú. Hello
15: Ẹ̀fà.
1: Tọ́ ẹ ṣeun o.
15: Hello.
1: Àgbọ́yé àgbọ́yìn.
15: Tọ̀mí wá ni o láti Màṣálẹ́yìn.
1: Láti challenge ẹ fẹ́ fi ara dé ẹ̀jẹ̀ ibo àbí torí yorùbá yóò fẹ́ já gerege.
15: Ṣé àgbọn tí mo sọ àbí.
1: Àti ń gbọ́ yín Mr. Tomiwa.
15: Tó ṣe ni pé ààrẹ yìí yóò ti sọ òtítọ́. Ní ìgbà tí ó fi campaign nídìí orí tó lọ ó ní tí ó rí owó iná yẹn ò bá ti yí padà ká má dìbò fún un lẹ́ẹ̀kejì iṣẹ́ ò ti yí padà àwọn tí wọ́n sọ wípé ìdídùn lọ́sàn máa so ọ̀sán wò lulẹ̀ kòkòrò ti jẹ́ gbogbo ìtàkùn ọ̀sán wọ́n tún ló máa so dúdọ̀ máa so dídùn ọ̀sán gá ti kú torí náà kálukú ti mọ ibi tó ń lọ ọlọ́run máa dá sí
10: i
15: ọlọ́run máa ti dá sí i ọ̀rẹ́dì God has intervened already.
10: Amen sir.
1: Mr. Tomi táǹkọ nílò òwe iná.
10: Ìgbọ́rọ̀ yẹn ló sọ ti fún òkòrò jíjẹ́.
1: Wọ́n ní títún lọ́sàn-án ó sọ. sọ́tọ̀ tó bá wà ní. Báwo ni àwọn ọmọ Nàìjíríà wọ́n ní àwọn ọ̀rọ̀ lẹ́nu
10: ọ̀rọ̀ yẹn wù.
1: Ní dúdùn lọ́sàn ó sọ gbogbo titun láyè mi dúdùn lọ́sàn ó sọ wọ́n ní ọ̀sán tó bá wà láyè
10: lè mú. Ó ti kò gbèrò ti jẹ.
1: Hello.
16: Ọwọ́ àgùkọ́ adójú rẹ̀ báyìí ó ti jẹ́ ìta olúwaṣẹ́.
1: Tọ́.
16: Àyìnbọn bọ́ lẹ́rìn bákan tẹ̀ka ro.
1: Ẹ wọlé bàbá.
16: Mura kọ́lá wọlé ni.
10: Bẹ́ẹ̀ni.
16: Ó jáde. Olóyè sọ ni.
10: Bàbá mi.
16: Tí ó máa ju ọṣẹ.
10: Àmì bàbá.
16: Àpótòrí afẹ́fẹ́.
1: Bókìyé bàbá. Ẹ ṣe wọn.
16: Ẹ̀yin ẹ bá máa dáhùn yàn lẹ́bi láwọn tí wọ́n fi ohun tán náà bóde. Ó ṣe orí ni. Ṣùgbọ́n kàn wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́. Gbogbo nǹkan tá a sọ wọ̀nyí yìí. Ṣé ń ti jọ̀dọ̀ ìjọba Amẹ́ríkì ni gbogbo sí wa lára. Ẹ̀dá àbíọ́ léèrè kan má ṣàbẹ̀. Ká tí ọkàn wọn lára tí ó ṣe ara wọn rárá gbà. Láwọn nǹkan wọ̀nyí. Ààrẹ dọ́fà rẹ̀ ó sọ fún gbogbo ayé pé ètò ìlànà àkóso ìjọba òun níbi ètò ìṣúná. Òun mọ̀ pé òun fi ni yín lára ni. Kó fẹ́ràn rẹ̀ sọ fún wa. Ó tún sọ kan. Ó ní ẹ má bá òun kẹ́dùn pé òun ló ń kọ̀ òwe pé òun fẹ́ di ààrẹ. Àwọn kan wà sọ pé ẹyin àwọn kan wà sọ pé ká má fẹ́ búrẹ́dì kó alómi ọbẹ̀. Ẹ jẹ́ kán fi kó alómi ọbẹ̀ àwa la ní.
1: Tọ́ kí wọ́n fi kó wa lómi ọbẹ̀.
16: Ẹnìkan gbé sókè ẹnìkan ló máa gbé wálẹ̀. Àbúrú dà bẹ́ẹ̀. Ẹ máa gbé tó bọ̀.
1: Tọ́ ẹ ṣeun kò tiẹ̀ sáà ń bí tó bọ̀ kankan mọ́
10: báyìí.
1: A ti fẹ́ máa lọ
10: lọ pé
1: ẹjọ́ ẹ̀yìn tẹ̀ ń pè wá ẹ̀ máa bínú.
10: Ìdọ̀bálẹ̀ làwọn àṣà time ti lọ ní àlèbíkọ̀ mọ́ nítorí time sa ẹ̀jẹ̀ má bínú sa máa
1: ẹ̀jẹ̀ má bínú. Tẹ̀rí ètò yìí a fílẹ̀ fún ẹ̀yìn ara alẹ́ lọ́jọ́ kan tó jẹ́ pé bàbá ti rọra síde ètò
10: báyìí.
1: Ẹ̀yìn ẹ̀yin ara alé a kan gbé tó ń fún
10: ẹ̀yin kẹlẹ́ mọ́ṣáláṣí fún ọlọ́jọ́ yẹn.
1: Ó yẹ báwọn olóṣèlú wa sọ̀rọ̀ bá ṣe ṣe òní
10: nígbà tó ṣe ṣe
1: ẹ jájọ bára wa sọ̀rọ̀ ẹ bára yín sọ̀rọ̀ ètò ìdìbò 2027 ó yá ẹ̀yin ara alé ẹ máa bára yín sọ̀rọ̀ tó bá ṣe ṣe nù lágbára ọlọ́run torí pé kí ni a fẹ́ sún kan ara wa ni ká mọ ibi tá à ń lọ a jọ fọwọ́wọ́wọ́ ni tọwọ́ ò fi mọ́ ọ lórílẹ̀‐èdè Nàìjíríà. A jọ ronú lọ́nà kan ni o tọ́nà Nàìjíríà tí ó bá gún régé jẹ̀rí bẹ́mi bá ti ń rò báyìí tẹ́yìn náà ń rò báyìí tàbí tá à ń wo ìfẹ́ tọkàn tara wa tá a fi ń ṣeun tá à ń ṣe Nàìjíríà ò lè dà dákun ẹkú ti mọ̀ wá àwa èso olóṣèlú a sì ní ba ẹgbẹ́ òṣèlú kankan jẹ́ ìbò tí sì ń bọ̀ yìí a ti ń sọ wípé eléyìí sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú o
10: èèyàn gangan
1: kì í sẹ̀sìn kì í sẹ̀yà a wo ẹni tí ó sọ pé òun fẹ́ lọ sojú wa ẹni tó fẹ́ bá wa ṣeun ó ń gan sótì rọrọ̀ ara rẹ̀ ṣe. Tọ́ a mọ̀ bí ọ̀bẹ ní bẹ́ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o à ń lọ lónìí o lágbára ọlọ́run a tún ń bọ̀ lọ́jọ́ mẹ́jọ olóyè lẹ́kọ̀ọ́ sanni a mọ̀ rí yín bá wa
10: láṣọ lójúmọ́.
1: Tọ́ Nàìjíríà ó da yóò dùn gbàgbọ́ kàn sí bá a bá ti dìde ojú ọjà yóò jókòó pẹ̀lú àìsò àìsò ní ń pera rẹ̀ tọ́ ọmọ àìsò ìgbà kan àbí. Olúgbẹ́mi gan ọmọ tọ̀ṣọ́ ló kọ́ tèmi títí ọjọ́ mẹ́jọ Stephen Ige ó ní ọmọ mi tó bá wa ṣiṣẹ́ ọ̀hún èrè ó dàbọ̀.

eje ka ki iyawo ninawo gangan. Mrs. Masood Oluwatimi. Oluwatimi lade iya lo gbalejo gbogbo wa nilu Eko. Ilu Eko la wa ti se weekend iwa o. Aki gbogbo eyin te wa patapata ati gbogbo eyin ko aya nu jo. Mojo mona se mojira fọlọrun. Baba gba awon ebun orisirisi o. Mo fi dedan ki baba wa nu tori won je okan ninu awon ololufe eto yi. Pataki pataki ta ma ngbe wa kaakiri lati ilu Ibadan won gbe wa lo ilu Eko ni ilu Aja. Eje mu bayi ni papapa awon oja tan nu. Gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé ọjà kájọlà ọjà ọjọ́ márùn-ún ọmọ náà. Ọjà Ògún Mákin ọjà ọjọ́ márùn-ún ọmọ náà. Ọjà Owódé ní ilẹ̀ Ìbàdàn ọjà ọjọ́ márùn-ún ọjọ́ márùn-ún ọmọ náà. Ọjà ọta ẹ̀fọn ní ìpínlẹ̀ Òṣogbo ọjà ọjọ́ márùn-ún ni. Ọjà Ọlọ́run dà kanrán ọjà ọjọ́ márùn-ún ni. Ọjà Elépo ní ìlú Ọ̀yọ́ ọjà ọjọ́ márùn-ún ọmọ náà.

ẹ ti mọ àwọn ọjà ojoojúmọ́ bí ọjà ìwúrò òdu, ọjà ògùnpa, ọjà àpáta, ọjà ọmẹ. Mo tún wá fi àkókò kí gbogbo àwọn olùrànlọ́wọ́ pátápátá èyí tí wọ́n dìde tí wọ́n ran àwọn ará ọ̀ràn yàn lọ́wọ́, tí wọ́n súyàyà tán súyàyà, tí wọ́n fi tìfẹ́ tìfẹ́ wọn hàn. Ẹ rí pé mo sọ pé ilé ọba tó jó ẹ wà ló bù sí ìgbà tẹ́ ẹ bá padà fi rí ọjà ọ̀ràn yàn. Yóò dàbí ọjà kan tó wà lókè òkun tó jẹ́ pé gbogbo ìwà wọn tuntun lọ ní nígbà tán bá gbà láwọn ọ̀dà oríṣiríṣi. Kí la tún bábọ̀ lónìí, ìbò gangan là ń lọ. Ṣé rí lónìí, mo fẹ́ kàn sáré fi nǹkan kan sí yín níyì látara àwọn ìwádìí tí mo ṣe. Ẹ sì gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì máa ń gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn ará ọjà torí àìkàn dáa ṣe. A máa ń gbá àwọn àmọ̀ràn látẹnu àwọn ìyálọ́jà, àwọn tán ti pẹ́ nínú oko òwò, bó o náà ṣe ṣé tán fi survive. Nítorí ìwọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó mọ bó o ṣe fẹ́ survive, tó jẹ́ pé o kàn rò pé tó bá bẹ̀rẹ̀ lónìí bó o lo wọn ló ṣe ọjà yìí ó sì yá báyìí ní àdúgbò tí mo wà sọ́jà yìí ó sì tà báyìí. Yóò tà o àbí ìwọ tó o ti bẹ̀rẹ̀ gangan. Sórí nǹkan kan ni mo fẹ́ jẹ́ kó o dì mú. Ẹni tó bá fẹ́ di ní ńlá tó fẹ́ di ẹni ńlá nínú oko òwò, o gbọ́dọ̀ mọ gbé ìgbésẹ̀. Irú ìgbésẹ̀ wo lo fẹ́ gbọ́dọ̀ mọ gbé? Ìgbésẹ̀ tí iṣẹ́ rí ó fi di ní ńlá ni. Gbọ́dọ̀ mọ ṣe àkíyèsí, gbọ́dọ̀ mọ ṣe àkàsí, o gbọ́dọ̀ mọ gbọ́ àmọ̀ràn. Táwọn èèyàn bá gbà ọ́ lámọ̀ràn, wà á gbé e yẹ̀wò. Ṣé lè lọ àbí ò lọ? Wọ́n ṣe ní ìṣíbà ìṣó lọ àbí ò lọ? O gbọ́dọ̀ ní ìfẹ́ o, o sì gbọ́dọ̀ kó ènìyàn mọ́ra. Ẹni tó ń ta ọjà nínú ọjà, ẹni tó ń ta ọjà ní àdúgbò, o gbọ́dọ̀ máa pariwo máwọn oníbàárà rẹ. Bó bá jọmọ yékè ló wá rajà lọ́dọ̀ rẹ, o gbọ́dọ̀ kó mọ́ra kó o fìfẹ́ àtọ̀yàyà kó o fi dá lónìí. Tó bá sì jẹ́ àgbàlagbà náà, kó o fi ìfẹ́ àti ọ̀yàyà kó o fi dá lónìí.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Orúkọ mi ni Solúwa Tóyìn Fádáyìró. Báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ okòwò yìí tẹ́ ẹ ṣe nísìn tó fi di nílá? Báwo lẹ ṣe àbí ṣé bó ṣe di nílá náà lẹ fowó bẹ̀rẹ̀ ni àbí bó lẹ ṣe bẹ̀rẹ̀ gangan ṣe lè ṣàlàyé fún wa?
2: Ìgbà tí mo bẹ̀rẹ̀ okòwò mi, mo fi 1,500 naira ni mo fi bẹ̀rẹ̀ okòwò mi.
1: 1,500
2: naira
1: lẹ fi bẹ̀rẹ̀ okòwò.
2: 1,500 naira ni mi jẹ́ kọ́ ọmọ ní. Ọmọ kan tó ń ṣe bábà ní ọ̀dọ̀ wa ń gbà yẹn, òun kọ́ṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n wa máa ń fi owó pamọ́ ní ọdún náà. Sowó tọmọ yẹn rẹ jọ sí mi lọ́wọ́ nígbà yẹn, mo fi kọ́kọ́ lọ fi bẹ̀rẹ̀ bàtà láti máa ta bàtà. Ìgbà yẹn là ń ta Dunlop àgbàlagbà ní 30 naira. A dẹ̀ ń ta tọmọdé ní 20 naira. Mo dẹ̀ ra tree ẹlẹ́ja ńgbà yẹn, mo rà ní 15 naira. Mo ra net ní 10 naira. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí kiri. Bàtà ń gbà yẹn, mo ń kiri káàkiri gbogbo ìsọpako sango mọ́bódìjà. Mo máa ń kiri bàtà lọ ń gbà yẹn tí wọ́n dẹ̀ mọ̀ mi dáradára nígbà náà.
1: Ọgbọ́n wo lẹ wá dá sí tó fi tí gbogbo ẹ fi dirin gidi báyìí tóbi à torí lè ṣe sọ́ọ̀bù bàtà mọ́ o tẹ́mi wò báyìí o.
2: Ẹ ṣùgbọ́n gbà tó dé kòríta kan tán mo bẹ̀rẹ̀ sí kiri ọjà mo wá pàdé ọ̀rẹ́ mi kan tí mo ti mọ̀ nígbà kan rí. Ìyẹn náà dẹ̀ yan ẹ̀pà tà ó ń supply ẹ̀pà ní dozen dozen ó ń ṣe sínú ike. Ìyẹn ló mú wa mu wọnú ẹgbẹ́ kan lọ nígbà yẹn adẹ̀ ń tẹgbẹ́ yẹn ní ìfẹ́ so wá pọ̀ ọlá inú kan. Ẹgbẹ́ yẹn dẹ̀ wà ní area Sango ní ṣáìdì Okakula ṣá. Àti ń ṣe sògbà tí mo darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn àwọn sọ fún mi pé láìsí pé mo bá ní iṣẹ́ gidi lọ́wọ́ àwọn ò lè gbà mí sí inú ẹgbẹ́ yẹn. Mo wá sọ fún pé tí tí n bá wọlé ẹ lè fún mi ní àjọ àkọ́kọ́ láti lè máa fi run business mi kí n lè máa bá yín darapọ̀. Wọ́n dẹ̀ ní àwọn òlé kọ́kọ́ fún mi ní àjọ torí pé àwọn ò mọ̀ mí. Àkọ́kọ́ tí mo àkọ́kọ́ wọlé sí ọ̀dọ̀ àwọn nìyẹn mo ní láti fara dà fún wọn. Ṣùgbọ́n lítù tí mo níyẹn tí n bá ti kiri láàárọ̀ máa ti ta èrè tí n bá rí ń bẹ̀ máa tún fi lọ rà mí ní ọ̀sán tí sì gbé kiri nírọ̀lẹ́ so ẹ̀mí jù mo máa ń kiri nígbà yẹn. Màá kiri láàárọ̀ màá dẹ̀ kiri ní ìrọ̀lẹ́ títí Ọlọ́run dẹ̀ fi ń ṣe díẹ̀ so kì í ṣe ẹ̀kan náà.
1: Kì í ṣe ẹ̀kan náà
2: lèèyàn máa ń dìde. Ẹni tí ò bá ní nǹkan sílẹ̀ fúngbà tó yẹn bá tó pọ̀ lòun ó tó bẹ̀rẹ̀ iṣẹ́.
1: Torí lòun àwọn ṣàn pé ọ̀hún títí bá rí 100,000 ni màá tó bẹ̀rẹ̀ okòwò. Inú obìnrin mi fi jókòó lé látọdún pé dáàdì wa wọn ò tí rówó fún wa níye tí mo tùjọ ni o. Àmọ́ tẹ́ ẹ̀ sọ nínú pé kì í ṣe ìgbà tíyàn bá ní owó tó pọ̀ ya bua ni à ń lè bẹ̀rẹ̀ okòwò.
2: Kì í ṣe ìgbà tí owó bá tó pọ̀ èèyàn tó ń bẹ̀rẹ̀ nǹkan. Ṣùgbọ́n kókó kan ni pé téèyàn bá ti rí iṣẹ́ tó fẹ́ ṣe lítù tó wà lọ́wọ́ rẹ̀ yẹn kókó fi jó. Ó bá yẹ pé mìkẹ̀yọ̀ kan ló bá ká lọ rà.
3: Ní apá kan bá a, wúwo síkè o, wúni síkè o, dáṣẹ́ bọ́ àwọn ìwé ìdòwò bẹ̀kọ́. Ǹjẹ́ ọdún máa ń kún àwọn ìwé ìdùnnú apá kan náà bẹ̀ sí wọ?
4: Ni ọba náà bẹ fẹ́.
2: Ìwọ tó ẹ̀ máa sọ̀ lẹ, máa ṣèwádìí, nígbà tó bá múra pẹ̀lú akitiyan rẹ. Díẹ̀díẹ̀ ni ewúlé tá à ń kọ́ náà, sẹ́kàn náà là ń kọ́ lé ni. Ìkúkú sẹ́kàn náà là ń kọ́ lé. Nígbà bá ara lẹ̀ lára sìmẹ́ǹtì. Ìjọ abára lẹ̀ náà kọ́ lára sìmẹ́ǹtì. Ìjọ abásìra lẹ̀ náà kọ́ làá gbẹ́lẹ̀. Ìjọ abásìra lẹ̀ náà kọ́ làá bẹ̀rẹ̀ foundation. So díẹ̀ díẹ̀ náà ni nǹkan máa ń di odidi. Ṣùgbọ́n ẹni tí ó bá jókòó kò ní sún.
1: Ẹni tó bá jókòó
2: kò ní sún.
1: Kò ní sún.
2: Ẹni tó bá dìde ni máa ń sún.
1: Ẹni tó bá dìde ló máa ń sún. Àmọ̀ràn wo lẹ wá ní fáwọn obìnrin òde òní nísìnyí bí àmọ̀ràn fún wọn?
2: Àmọ̀ràn tí mo ní fáwọn obìnrin òde yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀lẹ́ ni wọ́n. Wọn ò fẹ́ ṣiṣẹ́ wọ́n sì fẹ́ náwó.
1: Wọn ò fẹ́ ṣiṣẹ́.
2: Wọn ò rẹ́dí àti ṣiṣẹ́ rárá. Full housewife nísìnyí ìyá ló máa bá ń bẹ̀. So little tí ọkọ rẹ̀ bá fún ọ tàbí tí wọn ń wọ́n oúnjẹ tó ń rí yẹn wà rírì ń bẹ̀. Pàṣẹ́lì kan le tó mo bá fún lówó ọbẹ̀ ó já 2 naira ní bí 1 naira ni yóò gbọ̀n lẹ̀. Yìí ṣe ẹnìkan ló dẹ̀ mí lóko o. Mo sì máa ń sọ di ọ̀la. Ṣùgbọ́n nínú kéékèèké tèmi náà máa ń rí ṣàjọ ń gbà yẹn ni mo fi bẹ̀rẹ̀ ọjà. So obìnrin tó bá mọ̀ pé òun náà fẹ́ dìde òun náà fẹ́ sún tí ò fẹ́ jókòó sójú kan kékeré tó níyẹn fi bẹ̀rẹ̀ ọjà. Má dúró ìgbà tó bá tó pọ̀. Àmọ̀ràn tí mo ní fún àwọn ọmọ ìsìn ni pé Nigeria da ta gudo wi kan yoku eni ti o ba bere oja lakoko ta wa yi ni si ti o ba ni to bi 300 aluwon ni taja won fe ta o sis won fe ta retain so iru eni be ko ni kankan se o bere lati bi kan start from somewhere so that ale dinela so ma wo ila koja yen ma o pe yo bo pe a shop mi ko ma si kankan be won le bu ele ni pe ko si kankan be igba temi nso yin na mi na ma fi nylon bata ma ti bonu tray igba yen ti ma ti bonu tray tan ma tun mu awon apoti mo fi n pale mo yen ma tun ko bonu re so aarin le te ba wo yen yi se bata lo wa nbe awon itare nikan ni bata ri yen. So ngba ti mo de ri pe gbo fun die o de ngoke lo ngoke lo leni glory be to God bi ko lohun de fe kinde wo de be mo de o pe bire lo de tun mu mi tesiwaju so ta yin na ba dide te wo pe ah owo yi kere e je fi bere o se rise lo ba fe ta o le pe ilarin lo fi bere lati ilarin yo bo si laje apo lati laje apo yo bo si apo kan lati be lo adi meji adi meta adi merin nigba ko ba mo kan to nse a fi aye ki tete poro ojo o to ba tun ti fi afi aye kun nigba ti o ti to lati ni to tun ti fi afi aye kun o ni sun o de ni tesi waju
1: e se ba mu daruko yin le kan
2: soruko mi le kan se ni si soluwa to yin fada e o
5: oro le ti gbo lati yenu arabirin un a fi aye ki ku oro jo nkan kan ti mo fe je ka dimu nipa oro ti iya yi baba so ni pe won bere okowo pelu owo ti won ko si won lo ni tan ba kowo fun elomi pe ba n toju owo yi o aida ko lo fi owo un ko fi ra so ko fi ra bata tabi ko fi ra nje owo kekere oni ya e fi bere okowo won owo tan ko si won lowo eni ya e fi bere okowo won owo tan ko si won na lowo eyi to ye ko fi kun oja re ko fi ma si daada ko fi ru gogo si ise lo fini ah je n sare fi raso ya lagbaja na je n fi raso oku kini kan je n fi raso na wo lagbaja na to fi na owo lowo wa wo la nigba to wa pada yo te pada yo ninu okowo yin e ri pe ko ni je koko owo yin o po si yo tun yin wale ne mo ki gbogbo eyin te n gbo wa patapata ni aro toni Adewumi Kasim ori owo re lati ni garage o lanfani lati darapo mo wa lori ayelukara Eje mo binu a ni le gbe ipe kankan. Ari call oyin o. Amo akoko un oko wa na papa mora. Lagbara Olorun ni ojo mejo. Ogo tin je t'Olorun alaye. Ma gbe ipe yin. Boye ni ni kankan te fe ba wa so. Abi wo na fe je ki un ka wa fi oro wa yin ni enu wo. O le kan si mi lori ero bare ni soro mi 081 04 23 1643 lekan si 081 04 23 1643 boya won na eni kankan te fe ba wa so be se bere okowo yin kawon eyan na tun fi kogbon e le kan si wa lagbara Olorun ni ojo mejo ire ati ayo bayi eni a fi pade o awon oga mi ti fe bere lati ka iroyin e se o te n gbo wa

Eka san o. A kojọpọ iroyin agbaye nunde se ti gbọ yin lati ikanni konga gbọn magbe. Wells Radio 89.3 FM ti akale si opopona Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. Oye, Olorun Adegoke ni oniroyin yin saju egbo awon koko to wa ninu iroyin naa. Ijọba apapọ ti n koju ibeere nipa ifiranṣẹ owo eleyi to le ni bilionu 23 naira ogbe 85% pọn sẹyin. Ile-iṣẹ ọlọpaa ipinlẹ Ọyọ ni wọn ti fi pampe ofin gbe awọn afurasi onifayawo ogun ati egboogi oloro. Ajọ ọsọkan agbaye UN wọn ti ṣe igbawọle atọka agbaye tuntun eleyi ti o ṣafihan bi ile adulawọ bo ti ṣe tobi to lotitọ. Trump fi àwọn aṣojú ránṣẹ́ sílùú Moscow àti Kyiv fún àjọsọ ọ̀rọ̀ alálàáfíà. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláfọwọ́gbéjù sínú apẹ̀rẹ̀ ti The Tigers wọ́n ti yíjú àfojúsùn wọn sọ́dọ̀ Hungary lẹ́yìn ìtàn fi ìdí rẹ̀mí sọ́wọ́ ikọ̀ South Africa. Ní báyìí, ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ kò rí àlàyé àti ẹ̀rí ṣe fún àwọn olùṣírò ṣàyẹ̀wò ìwé owó nípa bílíọ̀nù 23 náírà ó lé ní 85% èyí tí wọ́n tẹ̀ránṣẹ́ sí ogunlọ́gọ́ àwọn ènìyàn tó lé ní 3 mílíọ̀nù ó gbé 19% pọ̀n tí wọ́n jẹ àǹfààní owó ìjọba ní ti ìbútòrò àwọn ìpínlẹ̀ 35 nínú ọdún 2023. Olùṣàyẹ̀wò ìwé owó àgbà orílẹ̀-èdè yìí Shaka Kanito Chira ló fọ̀rọ̀ léde nínú àkójọpọ̀ ọdọọdún tọdún 2024 lórí ìtẹ̀lé ìlànà àti àyẹ̀wò àkóso kùdìẹ̀kudi abẹ́nú ní ilé-iṣẹ́ ìjọba lájọlájọ àti lẹ́kalẹ́ka èyí tó bọ́ sọ́wọ́ àwọn oníròyìn lánàá òde yìí. Àkójọpọ̀ ọ̀hún níbẹ̀ náà ti fọ̀rọ̀ léde nípa àkọsílẹ̀ náà èyí tí kò pera wọn nígbà tí ilé-iṣẹ́ tó ń rí sí àtẹ̀ránṣẹ́ owó náà kò rí àkọsílẹ̀ kankan pèsè lórí ìfiránṣẹ́ àwọn owó ọ̀hún èyí tí wọ́n nílò láti fi rí i dájú wípé àwọn tó gba owó náà gbà á. Olùṣàyẹ̀wò ìwé owó orílẹ̀-èdè yìí wá ṣe ìkìlọ̀ lórí bí ọ̀rọ̀ náà bó ti ṣe lè yọrí sí sísanwó fún àwọn tí kò tọ́ láti gbowó ọ̀hún àti ewu tí ó bá ìṣúná lù. Bẹ́ẹ̀ ló wá darí alákòóso ètò ọ̀hún láti ṣe ìṣirò fún 23.85% kó tó di wípé ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí àwọn ìgbìmọ̀ ilé tán yà sọ́tọ̀ lórí àsùnwọ̀n ìlú kan tó bẹ̀rẹ̀ sí bèèrè fún ẹ̀rí lórí owó tán fi ránṣẹ́ ọ̀hún. Ẹ̀ka ìpàṣẹ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí oníṣòwò egbòogi àti oògùn olóró pẹ̀lú bí wọ́n ti ṣe gba ẹrù kòkúyè eléyìí tí wọ́n ti ń dìílẹ̀ ní báṣibáṣi bíi báṣí mẹ́jọ èyí tán fura sí wípé wọ́n ń pè ní kòkúyè láòdù. Àwọn afurasí ọ̀hún ni ìròyìn gbé lórí bí wọ́n ṣe fi ẹrù tó rúfin ọ̀hún pamọ́ sínú táyà ọkọ̀ ní ilé ìtajà ẹni tó jẹ́ pé iṣẹ́ ká mọ́ pọ́ afẹ́fẹ́ sí táyà ọkọ̀ ń lòun ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọlọ́pàá wọ́n sọ̀rọ̀ lórí bí ọwọ́ wọn bó ti ṣe ti àwọn ènìyàn náà lẹ́yìn tí wọ́n ti gbọ́ fìrìnfìrìn àti àwọn ìgbésẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2026 nípa bí àwọn ẹlẹ́rù egbòogi tó rúfin ọ̀hún bí wọ́n ti ṣe ń lo ilé-iṣẹ́ ìtajà ẹni tí ń pọ afẹ́fẹ́ sínú táyà ọkọ̀ náà tí wọ́n sì ń kó àwọn egbòogi olóró wọn pamọ́ sí ilé-iṣẹ́ ìtajà rẹ̀. Kọmíṣánná ọlọ́pàá Abimbola Ayọ̀dèjì Olúgbenga wà darí àwọn ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ lòdì sí oògùn àti egbòogi olóró láti lọ ṣe ìwádìí ní agbègbè náà. Agbẹnusọ ilé-iṣẹ́ ọlọ́pàá Àyánládé Ọláyinka ó fọ̀rọ̀ léde nípa bí ọwọ́ ti ṣe tẹ àwọn afurasí méjèèjì ọ̀hún tó ń ti òkè tẹ àwọn oògùn egbòogi olóró tí wọ́n pe wọ́n dì sí ọ̀nà mẹ́jọ pẹ̀lú ìrànlọ́wọ́ oníṣẹ́ àpótáyà ọkọ̀ ọ̀hún. Ó fi kún wípé àwọn afurasí náà ti jẹ́wọ́ o bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣèrànlọ́wọ́ nínú iṣẹ́ ìwádìí tó ń lọ lọ́wọ́. Ilé-iṣẹ́ ọlọ́pàá wọ́n fọ̀rọ̀ léde wípé àwọn yóò gbé àwọn afurasí náà lọ síwájú ilé-ẹjọ́ ní kété tí àwọn bá ti parí ìwádìí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n wá rọ àwọn ará ìlú láti pèsè àlàyé nípa ohun tó bá lè ṣèrànlọ́wọ́ nínú ìjà wọn lòdì sí ìwà ọ̀daràn àti kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó túnbọ̀ lè dára sí i. Àjọ
àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ni wọ́n ń retí kí wọ́n fi àkójọpọ̀ àṣekágbá orúkọ àwọn olùdíje síta fún ètò ìdìbò ààrẹ àti ti ilé ìgbìmọ̀ aṣòfin ní oṣù kínní ọjọ́ 16 ọdún 2027 tí wọ́n fi léde ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2026. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn ti gbé àwọn aláṣẹ àjọ INEC náà ti ń ṣe àtúngbéyẹ̀wò àkójọpọ̀ orúkọ náà nílùú Àbújá gẹ́gẹ́ bí abala 22 tìwé òfin ètò ìdìbò tó ń bèèrè fún ìfilédè àkójọpọ̀ orúkọ ní ó kéré jù 60 ọjọ́ ṣáájú ọjọ́ ètò ìdìbò. Lóṣù tó lọ ó ní àjọ INEC ti fi àkójọpọ̀ orúkọ 19 léde fún àwọn olùdíje dupò ààrẹ tó fi mọ́ àwọn igbákejì wọn àti àwọn olùdíje sílé aṣòfin àgbà àti ilé aṣojúṣòfin. Ìgbìmọ̀ aṣòfin àjọ ọ̀sọ̀kan àgbáyé UN lánàá òde yìí ni wọ́n buwọ́lu àwòrán atọ́ka àgbáyé tuntun èyí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti ṣàfihàn bí ilẹ̀ adúláwọ̀ ṣe tóbi tó gangan lótìtọ́. Ìpinnu ọ̀hún ló tẹ̀lé ìpolongo eléyìí tí àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ àti ikọ̀ alágbàwé tán léwájú rẹ̀ láti jẹ́ kí àtúnṣe àbọ̀ ọ̀hún kí ó jẹ́ bí buwọ́lù bí wọ́n ó ti júwe ti atọ́ka àgbáyé tó wọ́n pé ó ní kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan nínú tí wọ́n ti ń lò fún ọjọ́ pípẹ́. Ìpinnu ọ̀hún ti orílẹ̀-èdè Togo so nígbọ̀wọ́ rẹ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ àjọ ọ̀sọ̀kan ilẹ̀ adúláwọ̀ ní àwọn orílẹ̀-èdè 64 ni wọ́n buwọ́lù àyàfi orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan tó dìbò lòdì sí nígbàtí àwọn orílẹ̀-èdè mẹ́fà bíi Serbia, Estonia, Georgia, Lithuania, Moldova àti Ukraine tí àwọn takété sẹ́yìn lórí àbá náà. Ìpinnu ọ̀hún ó ṣe kóríyá fún ìjọba láti gbé ìgbésẹ̀ kúrò lórí atọ́ka àtẹ̀yìnwá bẹ́ẹ̀ àwọn alátìlẹ́yìn ìgbésẹ̀ náà wọ́n fọ̀rọ̀ léde bí atọ́ka àgbáyé tuntun ọ̀hún bí ó ti ṣàfihàn àwòrán ilẹ̀ adúláwọ̀ ní bó ti tóbi tó lóòótọ́ àti ní ìwọ̀n bí orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ṣe pọ̀ tó. Àwọn alárinà olùṣèdúnadúrà lálàáfíà orílẹ̀-èdè Amẹ́ríkà Steve Witkoff àti Jay Kushner wọn yóò ṣàbẹ̀wò sí Russia àti Ukraine lópin ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí lára akitiyan láti fòpin sí ogun tó wà ńlẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì. Àwọn aṣojú ìlú Amẹ́ríkà méjèèjì ni wọ́n ń retí kí wọ́n pàdé ààrẹ ìlú Russia Vladimir Putin nílùú Moscow lónìí ṣáájú ìpàdé wọn pẹ̀lú ààrẹ ìlú Ukraine Volodymyr Zelensky nílùú Kyiv ní ọjọ́ Àìkú tí í ṣe ọ̀la òde yìí. Àjọsọ̀rọ̀ wọn ló jẹ́ lára akitiyan ìpẹ̀tùsáwọ̀ ìdúnàdúrà lálàáfíà ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ṣùgbọ́n àwọn ìyapa àti ìyàtọ̀ kọ̀ọ̀kan sì wà nílẹ̀ láàrin Russia àti Ukraine lórí bí ìkọlù ṣe ń tẹ̀wájú nílùú Russia pẹ̀lú ènìyàn mẹ́rin tí ìròyìn gbé ìpọ́n ti jáde láyé. Ìkọlù Russia gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn mẹ́rin ní apá gúúsù ìlà oòrùn ìlú Ukraine olórí alákòóso àwọn ológun ẹkùn ọ̀hún ẹni tí í ṣe Gonza ló fọ̀rọ̀ léde lónìí bí Russia àti Ukraine ṣe ń dojúkọ ara wọn nínú ìkọlù àdó olóró inú afẹ́fẹ́. Gonza sọ̀rọ̀ lórí bí ìkọlù náà ti ṣe wáyé nílùú kan tó ń pè ní Kamensky tó ṣe ìgbẹ̀mí ènìyàn mẹ́rin tó fi mọ́ àwọn márùn-ún mìíràn tí wọ́n farapa tó fi mọ́ arábìnrin ẹni 30 kan tó farapa tó sì ń gba ìtọ́jú lọ́wọ́. Ìkọlù náà wáyé pẹ̀lú àbá ajogún omi ààrẹ ìlú Ukraine Volodymyr Zelensky ṣáájú ìrètí àbẹ̀wò òpin ọ̀sẹ̀ yìí tí àwọn aṣojú orílẹ̀-èdè Amẹ́ríkà Steve Witkoff àti Jared Kushner ó ṣe. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ó ti kọ́kọ́ fọ̀rọ̀ léde nípa àwọn aṣojú ìlú méjèèjì ọ̀hún tí wọ́n ń léwájú akitiyan ìpẹ̀tùsáwọ̀ láti fòpin sí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Togun. Nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláfọwọ́gbèjù sínú apẹ̀rẹ̀ lóbìnrin torílẹ̀-èdè Nàìjíríà yún the Tigress ó ní wọ́n ti ń lépa láti gbéra padà kojú Congo lónìí lẹ́yìn tí wọ́n fìdí rẹmi lórí bó ti ṣe pàdánù nínú àmì ayò 99-81 sọ́wọ́ ikọ̀ South Africa nínú ìdíje tó jẹ́ ti ìṣíde ife ẹ̀yẹ àgbáyé bọ́ọ̀lù aláfọwọ́gbèjù sínú apẹ̀rẹ̀ títàwọn obìnrin tàjọ FIFA àtọdún 2026 eléyìí tó wáyé nílùú Berlin ní Germany. Balógun ikọ̀ náà àmì Okonkwo olómú Nàìjíríà léwájú pẹ̀lú àmì 22 nígbàtí Mojinatu Musa òun náà ṣe àkọsílẹ̀ tiẹ̀ fún igun South Korea Jeyun Park tó sì mú igun South Korea léwájú pẹ̀lú àmì ayò 27. Olórí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ the Tigers Rena Wakama ó sọ̀rọ̀ lórí bọ́n ti fìdí rẹmi ọ̀hún bẹ́ẹ̀ kò sì nípa nínú ìgboyà ikọ̀ náà.
Ikọ̀ The Tigers yóò padà sínú díje kojú Hungary ní Maschelmi Hill nílùú Berlin lónìí. Ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ní déédéé aago kan ọ̀sán kọjá àṣẹjú 15 tó jẹ́ aago orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní, ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ kò rí àlàyé àti ẹ̀rí ṣe fún àwọn olùṣírò ṣàyẹ̀wò ìwé owó nípa bílíọ̀nù 23 náírà ó lé ní 85, èyí tí wọ́n tẹ̀ ránṣẹ́ sí 20 àwọn ènìyàn tó lé ní 3,319 pọ̀n ní tìbútòrò àwọn ìpínlẹ̀ 35 nínú ọdún 2023. Ẹ̀ka ìpàṣẹ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí oníṣòwò egbòogi àti oògùn olóró pẹ̀lú bí wọ́n ti ṣe gba ẹrù kùkúyè, eléyìí tí wọ́n ti dì ní báṣibáṣi tó jẹ́ 8, èyí tí wọ́n fura sí wípé kùkúyè láòdù ni. Ìgbìmọ̀ aṣòfin àjọ ìṣọ̀kan àgbáyé UN lánàá òde yìí ó ní wọ́n buwọ́lu àwòrán atọ́ka àgbáyé tuntun èyí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ tí ó sì ṣàfihàn bí ilẹ̀ adúláwọ̀ bó ti ṣe tóbi tó ní gangan lótìtọ́. Àwọn alárinà olùṣèdúnadúrà aláfíà orílẹ̀-èdè Amẹ́ríkà Steve Witkoff àti Jared Kushner wọ́n ṣàbẹ̀wò sí Russia àti Ukraine lópin ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí lára akitiyan láti fòpin sí ogun tó wà ńlẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláfọwọ́gbèjù sínú apẹ̀rẹ̀ lóbìnrin torílẹ̀-èdè Nàìjíríà ìyún ikọ̀ The Tigers ni wọ́n ti ń lépa láti gbéra padà kojú ikọ̀ Hungary lónìí lẹ́yìn tí wọ́n fi ìdí rẹmi tí wọ́n rí bí wọ́n ti ṣe pàdánù nínú àmì ayò 91-81 lọ́wọ́ ikọ̀ South Africa nínú ìdíje ti ìṣíde ife ẹ̀yẹ àgbáyé bọ́ọ̀lù aláfọwọ́gbèjù sínú apẹ̀rẹ̀ tàwọn obìnrin tájọ FIBA tọdún 2026 tó wáyé ní Berlin nílùú Germany. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní, ṣùgbọ́n kí n tó máa lọ, oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín, ẹ kú kalẹ̀.

0: kẹ́yìn tèmi káàkiri àgbáláyé. Káàbọ̀ sórí ìkànnì West Radio 89.3 FM. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tó bá ti dòpin ọ̀sẹ̀, pàápàá jùlọ ní ọjọ́ Sátidé. Ètò West Weekend Total Sport ni òní máa ń gbìnà yá láàgò kan àbọ̀ ìyẹn lọ́sàn-án Sátidé. Ẹ wo èmi ti yín tòótọ́, èmi pàdé yín ọ̀rẹ́ yín, èmi àbúrò yín pé mọ̀ dì tànàtànà. Mo délé ní láti wá ja yín sí, láti dé láti wá ja yín tán. Bó ṣe ń lọ lágbo eré ìdárayá, ẹ mọ̀ pé bó ṣe máa lọ lópin ọ̀sẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Chelsea, olólùfẹ́ Arsenal, olólùfẹ́ Liverpool, olólùfẹ́ Manchester United, àwọn tiwa ló lúyọ̀ ní kọ́, ẹ̀yin olólùfẹ́ tírí ẹ̀sìn, ṣẹ́ ẹ̀gbàgbé ni, wípé tírí ẹ̀sìn, àwọn ti balẹ̀ bàgẹ̀ nílùú Abẹ́òkúta. MK Abiola Stadium, ẹ wò ó máa gba òbítíbitì èrò. Ó yá ní pápápá, ẹ mọ̀ tó bá ti di ọjọ́ Sátidé. Èmi nìkan kan mo máa ń gbé yín débẹ̀. ID bọ́bọ̀, ṣe ti gbàgbé láńbà yẹn ni. A máa gbé yín débẹ̀, a ní gbàgbé yín síbẹ̀. Ó yá jẹ́ ń gbé ID tèmi wọlé, ID kí àwọn ará lé.
1: Ẹ̀yin olólùfẹ́ kànga gbọ́mọgbẹ̀, tàbá ti rẹni tọjọ́ méjì, ẹ̀kọ́ àti náà làǹkẹ̀rẹ̀ ẹ̀ tún káàbọ̀ sórí West Radio 89.3 FM Weekend Total Sport. Àwọn ti dé náà nìyẹn. Ìdòwú Ọlábọ̀dé ló kọ tèmi, a máa gbé yín débẹ̀. A ò ní gbàgbé yín síbẹ̀, ẹ máa gbé tòbọ̀.
0: Ó yá a máa gbé yín débẹ̀, a ní gbàgbé yín síbẹ̀, ó yá ṣe ti gbàgbé ni. Ẹ láǹfààní láti wò wá, tí gbogbo ojú wa ṣe ń ṣàìn. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìtàkùnbánidọ́rẹ̀ẹ́ wa. Ẹ bá ti wọ Blue App yẹn, ìyẹn Facebook yín. Ẹ bá ti wọlé síbẹ̀, ẹ wọ ẹ ṣáàṣì o. Ẹ ṣáàṣì fún West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Lọ́gán tẹ̀ bá ti wọlé síbẹ̀, ẹ jọ ẹ má wọlé lásán o. Tẹ̀ bá ti wọlé síbẹ̀ yẹn, ẹ like ẹ, ẹ comment, ẹ share sí gbòòrò ayé. Ṣé ẹ wá rí gbogbo comment ẹ bá ń drop? Gbogbo ẹ̀ la máa jáwọn tiwa sí. Gbogbo ẹ̀ la máa kà síta. Ó yá àwọn tèmi ti gbórí wọlé. Ó yá class captain Yọlá Oṣó Henry Adeyinka. Ó ní well done guy, watching you from Ọ̀yọ́. Up Inter Milan, àwọn ti Inter nu. Ṣé lè kó yọ, ṣé lè kó já? Ẹ mọ̀ pé máa kojú ikọ̀ Napoli lẹ́yìn. Ó yá ó tẹ̀síwájú o. Ó ní PSG.

in Ikanwani and for Liverpool and Isaac. Kudos to them. Oh yeah, ẹ mọ̀ pé Liverpool ṣe kíní ẹ fún wọn lánàá. Bí Real Madrid wọ́n ṣe ya ticket àwọn èèyàn lánàá. Oh yeah, Real Madrid ẹ̀yin nu Ọlọ́run. Ṣe rí gbogbo ticket táwọn èèyàn ti ń tò bọ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ticket ẹlòmíì ó gùn ní o, ó gùn bí bẹ́líìtì, ó gùn bí okùn ṣòkòtò. Ẹ wò nígbà tó di àṣálẹ́ àná. Oh yeah, Real Madrid ó ní ó yá ticket tó tòjọ. Oh yeah, yá gbogbo ẹ̀ dànù. Ẹ mọ̀ pé Real Betis ó ṣe kíní yẹn fún wọn lánàá. Ẹ mọ̀ pé nígbà tán gbà dánkojú Real Madrid lánàá. Wọ́n fi nǹkan ṣe Real Madrid o. Jerry kan Liverpool lẹ́yìn ìgbà táwọn bẹ̀rẹ̀. Tán bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀. Ọ̀mìnà ta ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tán ti gbá nínú ìdíje EPL. Àmọ́ nígbà tó di àná, tán kojú ikọ̀ Ipswich. Ìyẹn nílé Ipswich ni o. Liverpool jẹ́ kán mọ̀ wípé ọ̀gá làwọn jẹ́ fún Ipswich Town. Àmì ayò méjì sódo, òun ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Jerry ọmọ ológo, agbọ́wọ́ iwájú ikọ̀ Liverpool. Òun sọ̀rọ̀ nípa Alexander Isak. Isak ṣe bẹbẹ lánàá, kò ní sùúrù rárá o. Wọ́n ṣe bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn, kò tí kọjú ìṣẹ́jú mẹ́fà péré. Ó ní ẹjọ́ ẹ fún mi ń pass. Ara mi ń gbóná gan, mo fẹ́ mi àwọn. Isak ṣe kíní yẹn fún wọn. Ìyẹn ní 6 minutes, ó mi àwọn fún ikọ̀ Liverpool. Ẹ wò wá sọ fún wọn wípé ṣé ra mi àkọ́kọ́ tí mo mi yẹn. Mo fẹ́ mi kejì sí ẹda páàsì bòmí sẹ̀. Nígbà tó di ìṣẹ́jú mẹ́sàn-án, ó fìkan lé o. Àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn, wọn ò láǹfààní láti fi kẹta lé. Àmì ayò méjì sódo, òun ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Ó yá odi nu Spanish La Liga, ìyẹn lè tó wáyé lánàá. Real Betis ò sì bẹ̀rù Ọlọ́run. Ó bẹ̀rù Ọlọ́run. Ó bẹ̀rù àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ó bẹ̀rù àwọn tí wá nígboro ayé. Kí ló dé ganan? Tíkẹ́ẹ̀tì ta ti ń tò bí oṣù kan. Lá di àná, ó di àṣálẹ́ àná. Real Betis ṣe kíní yẹn fún wọn o. Ṣé rábàlà àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn? Real Madrid gbìyànjú títí. Ó gbìyànjú o. Àwọn tó ta Real Madrid to score. Kò sí kankan o. Ìwọ́ tó gbé gogo. Gogo gogo. Jerry Parrot. Parrot lorúkọ ọmọkùnrin o. 81 minutes. Ó ṣáná sí ikọ̀ Real Madrid. Àmì ayò kan sódo. Carlos Espi wá sọ pé níbo Real Madrid náà ń pe àwa. Carlos Espi mi àwọn. Adarí ayò bá rẹ́rìn músẹ́. Jerry Lasman tó wà létí pápá. Eléyìí tí máa ń nagin o. Ló bá nagin ṣàrà. Ó ní ìwọ Carlos Espi. Ṣé orí góò tó omi un? Offside ni góò rẹ. Wọ́n ní ẹ calm down. Mbappe ní ẹ calm down. Wípé lẹ́ni sí àmà ní pẹnọ́tì. Wọ́n máa gbé golíwò mi gbà sí. Wọ́n máa gbélẹ̀ fún ikọ̀ Liverpool. Àmọ́ lóòótọ́ wọ́n gbélẹ̀. Nígbà tán gbélẹ̀. Mbappe níṣẹ́ mi sọ fún yín ni. Ló bá ṣàyà gbẹ̀ngbẹ̀ lọ síwájú golí. Ó ní ó yá gbé bọ́ọ̀lù yẹn wájàre. Ṣé ti gbàgbé pé mo máa ń gba forílẹ̀-èdè Faransé ni? Ẹ lọ fọkàn balẹ̀ yín tèmi nígboro ayé. Ṣé rí gogo yẹn? Gogo máa ṣẹlẹ̀. Real Madrid tún kọ gbogbo ẹ̀ náà ló máa ṣẹlẹ̀. Ó ní ẹ máa wòran. Tó bá tún ṣeé ṣe. Tó bá ṣeé ṣe pé wọ́n fi ìṣẹ́jú bíi méje sí. A tún borí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Ní ń dárò gbogbo rẹ̀ lọ́kàn ara ẹ̀ ni o. Àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn kọ́. Ṣé rí pẹnọ́tì yẹn? Ọ̀nà ṣókótó ló gbà lọ o. Ó pàdánù pẹnọ́tì yẹn. Ṣé rí nígbẹ̀yìngbẹ̀yìn? Àmì ayò kan sódo. Òní Real Betis ò fi lu Real Madrid lánàá. Ojú olùkọ́ni Jose Mourinho, ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́. Ojú rẹ̀ pọ̀ gan. Àwọn oníròyìn bíi léèrè. Wípé ọ̀gbẹ́ni Jose Mourinho wá tẹnubọ máyín. Ó gbójú sókè, ojú rẹ̀ kọ́ná. Ó yá Genoa. Genoa kí ló dé o? Genoa lánàá. Kómò ló fi nǹkan ṣe Genoa. Ẹ mọ̀ pé Genoa ló kọ́kọ́ mi àwọn Kómò. Kómò dá padà ìkíní, ó di àmì ayò kọ̀ọ̀kan. Ó fi kejì lódì méjì sẹ́yọ̀ kan. Nígbẹ̀yìngbẹ̀yìn kọ́. Mẹ́rin sí ẹyọ kan ni Kómò fi lu Genoa. Ó yáṣẹ wá rí Stuttgart. Àwọn ti kọ́gbọ́n o. Wọ́n ti kọ́gbọ́n nígbà kan jẹ márùn-ún. Kán jẹ márùn-ún lọ́wọ́ ikọ̀ Bayern Munich. Wọ́n wá sọ pé tá a bá lè dá Bayern Munich mú. Ṣé rí ikọ̀ Köln? Ẹ̀yin lẹ máa forí kó. Àmì ayò mẹ́rin sí ẹyọ kan. Ṣé rí like brother like junior? Ṣé wá rí ikọ̀ Lyon? Ikọ̀ Lyon àwọn fìyà jẹ Ozire. Àmì ayò mẹ́ta sí ẹyọ kan. Gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tí mo kà lẹ̀ àná ni gbogbo ẹ̀ wáyé o. Ṣé wá rá àwọn PSG tiwọn? Bẹ́ ẹ bá ṣe ń bẹ̀rù Real Madrid, ẹ wo ẹ ní bẹ̀rù PSG náà o. Ẹ mọ̀ pé PSG
àwọn ṣe bóróbóró àwọn ṣe bàlàbàlà látìgbà tí sáà ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé ọ̀mì làwọn kójọ ramadan dáná ṣe wọ́n bá ti ní àmì ayò méjì wọ́n padà wá ṣe comeback á di tútù lápá bíbẹ̀ yẹn.

0: kaabo pada lati bi ta se lo poluwo oja ikanni west radio na npe bi 89.2 fm e wo te ba fe gbadu eto re daraya yo leja n ba kan nu west radio ni ke ma gbo o ke ba ti gbe radio yin ke ba ti tan radio yin e yi si 89.2 fm to ba ti di ojo saturday west weekend total sport to ba di ojo monday di ojo friday but assembly le ma gbo e wo laaro monday titi di friday 7:30 titi di ago mejo ebo AM Sport lori ikanni West Radio 89.2 FM o ya papapa ikese won se to ma waye ta ba nso DJ Spanish La Liga o ya Athletic Club ba di 3:15 pm yen losan eni won gbalejo Atletico Madrid Rayo Vallecano 5:30 won gbalejo Real Santander Villarreal ati Deportivo La Coruña Ayi Bobo ifese won se Athletic Club at Atletico Madrid bo ni o se lo
1: sey Atletico Madrid ye only o man se mi laanu fun ju won ma ri owo na lati gbe gba bolu wole bi 100 million euro abi nkan ni won gbe ju Alvarez ko Manchester City eni Ademola Lookman eni awon player to se dada bayi lo pe Antoine Griezmann ti ko me bo eni awon player to se dada e wa fe ma play awon ti o ye ko na yin lo ma na yin eni winle eni bana nbe yen eni Lookman eni Simone ani gbe ma do a lot of player leni to da nisin ba nisin ti ma do se pada na lana yen e ka yin ki bi ba mo le ni ke na ke sun sokin en lo ke do ma do compete boya to pe won fi Simone lara bale
0: ko si under pressure
1: ko si under pressure lo je ko
0: ma padanu o pada o bobori o bori
1: o ko si to ma se fun lo fi nse nkan to wu ninu team yen to ye ki team yen lo ye ko ma gbe eje le Barcelona ati Real Madrid lorun ni ati wa play against bi bale ni nsin bayi mi o yipo tuna bi ba mo lo se se ko ku si omi loni to pe lopo igba to ba ti lo sile bi ba yen ke saba yen kan se nbe ju ko mu bi omi wa sile lo to pe bi ba sa ma na mole to ni last season nsin o lo le bi ba o bi ba na ni ami kan sodo bi ba wa sile e agri lo fi na 32 o ni se ba tu lo le bi ba le ni nsin bayi o se se ko tun ma yen kan to da mu bo ni le bi ba bi omi lo ma ku si leni nti mo ri nbe ni
0: ya papapa Fiorentina mo ti wonu idije Italian Serie A Fiorentina ti Torino abala akoko 45 minutes do do na ngba lapa bibe yen se to ba di ago 5 ni role yin Inter Milan ni San Siro Stadium won koju Napoli o ya to ba di 7:45 ko Roma yo gba lejo Atalanta o ya Edi Bobo Inter ti Napoli bi o ni o se lo
1: to ba ni ka wo Inter Napoli player ti Napoli ma nlo dada fun won ti won ra ni Manchester United iyen ko ma to mi ni an gbo la ran so pe o fe ni
0: o ba fe lo se heart surgery
1: ko ni simbe fun won ka de debuni won ni player but the just Spence won ko ni to ti o se se ko ma gba ball leni
0: Spence Inter lo ra Spence
1: okay Inter thank you Inter lo ra ko ma to mi ni o simbe lo se ta ba ni ka wo Inter Milan si bayi awon lo gba league yen
0: defending champion
1: o fe play against Napoli bani ka wo to head won e don do play seyin bi ki Napoli na Inter o ki won gba omi ni nisi ba ta ba e ti won play last season ni akoko Napoli Inter lo ba Napoli nle Napoli na meta si meji seyo kan Napoli wa lo ba Inter nle ni second leg meji ni won play nisi ba nsin o mo so ta ma lo laarin ko si nbe and then won ti pa ro luko ni won e to ko won Antonio Conte o ti ko nbe won ti gba oluko le pale Lukterberg coach to kula Atalanta yin lo wa si odo won ti won gba nisin won kaka won si mansin o fe le die fun Napoli lati wa lo na Inter mole
0: Massimiliano Allegri
1: thank you to ko to ko o ti coach yo ni Juventus ri o wa o le fun Inter lati o le fun Napoli lati lo na Inter mole ni osan to do ba fe gba league yen wa e ti ku lati le ko ni San Siro yen mi o ri pe Inter Milan kada nu nibe ti Inter o ba win o ma ta omi.
0: bọ́já tí ń ta ọ̀bà wìn ó máa ta omi. Napoli wọ́n ní tẹ́ ẹ̀bá wìn ẹ̀ máa ta omi o. Ó yá Roma, Roma àti Atalanta. Àìdí bọ̀bọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ Roma àti Atalanta. Roma náà ti ṣe dáadáa ní sáà tí àwọ̀ àìta bá ń sọ̀rọ̀ ìdíje Italian Serie A. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tán gbá nínú ìdíje Italian Serie A wọ́n borí méjèèjì pẹ̀lú àmì ayò mẹ́rin mẹ́rin. Wọ́n lu ikọ̀ Fiorentina mẹ́rin sódo. Wọ́n sì lu Lecce mọ́lé lópinṣẹ́ tó kọjá mẹ́rin sódo. Ta bá ń sọ̀rọ̀ ikọ̀ Atalanta náà méjì táwọn náà ti gbá ní sáà tá wà. Wọ́n lu Sassuolo 2-1. Wọ́n sì tún lu Bologna lópinṣẹ́ tó kọjá àmì ayò kan sódo. Àmọ́ ikọ̀ méjèèjì ta bá wo fọ́ọ̀mù a máa rí pé ó balance 100% rẹ̀kọ̀ náà ní lẹ́yìn góòlù tí Roma fi jù wọ́n lọ. Ṣé Roma máa kó yọ kojú ikọ̀ Atalanta lẹ́nu?
1: Ohun tí èmi fi dúró sórí pé wọ́n máa jọ mi àwọn ara wọn nìyẹn. Torí àwọn méjì jọ ṣe dáadáa ni. Mi fẹ́ sọ pé ní báyìí ló máa nà ẹ́ ní báyìí. Ṣùgbọ́n pé kí wọ́n jọ mi ara wọn yẹn, ìyẹn máa ṣẹlẹ̀ lẹ́nu. Tó wọ́n jọ mọ bọ́ọ̀lù gbá dáadáa ni. Èmi rí ọ̀mí láàrin wọn.
0: Àyìn tèmi ní gbùrù ayé. Heidi Bobo ó ní ọ̀mì lòún rí láàrin wọn. Bóyá German Bundesliga gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́. Wọ́n ti wọ ogún ìṣẹ́jú. Bayer Leverkusen òun lu Union Berlin lọ́wọ́. Àmì ayò kan sódo. Bóyá Borussia Mönchengladbach òun lu Esbag. Ẹ̀rọ pé Esbag ló lu Leverkusen lópinṣẹ́ tó kọjá. Òun ló yàwé àwọn èèyàn lópinṣẹ́ tó kọjá. Bóyá Mönchengladbach òun fìyà jẹ Esbag lọ́wọ́. Àmì ayò kan sódo. Offenham àti Borussia Dortmund. Odo odo ló ń lọ lọ́wọ́. Paderborn. Paderborn àti Freiburg wọ́n ń ta ọ̀mì lọ́wọ́ o. Ìjọba rí Werder Bremen. Werder Bremen ó ń lu RB Leipzig lọ́wọ́. Àmì ayò kan sódo. Ó bá wá di aago márùn-ún. Ìyẹn 5:30 PM. Ṣaka 04. Ṣaka 04 yóò gbàlejò Bayern Munich. Heidi Bobo, Bayern Munich ó mú Stuttgart lópinṣẹ́ tó kọjá. Ó palẹ̀ 5-1. Ṣaka 04 lẹ́nìí ṣé tí wọn ò ní wọ mẹ́wàá.
1: Ṣé rí Ṣaka 04 yẹn bó ṣe dé yìí ọwọ́ ẹ̀ ló tún dé sí. Ṣaka 04 nígbà ayé Ṣaka 04 àmọ́ títí mi náà ṣe ṣe dáadáa nígbà àbọ̀jọ sí ga. Àbọ̀mọ́ tó ti lọ sí relegation wọ́n ṣe àgbọ̀njọ́ ń gbìyànjú wọ́n tún padà wá. Ó yẹ kí wọ́n ti sọ Bayern
0: Bundesliga.
1: Kí wọ́n sọ di German Bayern Bundesliga. Kí wọ́n ti fi Bayern sára Bundesliga yẹn torí pé bí wọ́n gbà lọ síwájú. Wọ́n fi àpẹẹrẹ kó gò lẹ́ni ni pé kò sí pàǹjàta rí mbẹ̀. Báyà ló máa ná ló máa gbégbá olúborí láàrin àwọn àti Ṣaka 04 lẹ́nu.
0: Bóyá wọ́n ní Bayern ni. Bayern ló máa ṣe kinní yẹn fún wọn. Bóyá French Ligue 1, Lens tó bá di 4:15 PM. Wọ́n gbàlejò Lorient, Le Havre wọ́n gbàlejò Brest 7:45 PM. Bóyá Nice nkọ́ Nice máa wà ní 7:45. Wọ́n máa kojú Le Mans. Wọ́n á kojú Le Mans lápá abíbẹ̀ yẹn. Bóyá ní líìgì àgbà orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la. Èyí ń bà àti Shooting Star wọ́n ti sun sọ́wọ́ iwájú. Ẹ mọ̀ pé Shooting Star àwọn máa gbá fẹsẹ̀wọnsẹ̀. Ta bá ń sọ̀rọ̀ CAF competition Shooting Star máa kópa o. Bóyá Kano Pillars nkọ́ aago mẹ́rin ọ̀sán ọ̀la wọ́n gbàlejò Niger Tornadoes, Katsina United àti Rivers United. Wọ́n tún sí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn síwájú bákan náà fún Khalifa láago mẹ́rin ọ̀sán wọ́n máa gbàlejò Barao. Bóyá Nasarawa United tó bá daago mẹ́rin bákan náà ní aago mẹ́rin ọ̀sán ọ̀la wọ́n gbàlejò Bende Insurance. Plateau United àti Kwara United aago mẹ́rin nìfẹsẹ̀wọnsẹ̀. Ranch Bees wọ́n máa kojú Abia Warriors láago mẹ́rin bákan náà. Bóyá Warri Wolves FC àwọn àti Enugu Rangers wọ́n ti sun sọ́wọ́ iwájú o. Bóyá mo wọnú Spanish La Liga ilé tó máa wáyé lọ́la. Valencia tó bá di 3:15 PM wọ́n kojú Barcelona. Deportivo Alaves àti Osasuna 5:30 ní Malaga. Malaga máa kojú Levante 5:30 náà ní bóyá tẹ bá rí Espanyol. Ẹ bá mi kí wọn o. Wọ́n gbàlejò Sevilla tó bá di aago mẹ́jọ àṣálẹ́ lọ́la. Heidi Bobo Valencia Barcelona lọ́la.
1: N tí a ti sọ lẹ́ẹ̀kan náà ni pé oyè ọ̀fẹ́ ni ó jẹ́ fún Barcelona bí Real Madrid ṣe pàdánù lánàá yẹn. Tó tẹ bá wò ó ẹ pé bí wọ́n ṣe parí líìgì yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn pléyà ní Barcelona lọ kó wọlé bíi
0: Karim Adeyemi wọ́n ra Antonio
1: Gordon. Wọ́n kó àwọn pléyà báyẹn wọlé ẹ jẹ́ kí wọ́n wájú wọn kó ṣe dáadáa sí. Ẹ pé àwọn ayò tí wọ́n ń gbá wọ́n ṣe mi márùn-ún
0: náà mi mẹ́rin náà mi mẹ́fà.
1: Nísìnyí báyìí sìn ori ofe ti wa fun won lati le bo si oki tentele la liga to pe awon na the very champion to ko si ona ti Valencia fe gbe gba lola Barcelona yo yo fi ke yo fi buresi lodo e ni ola yen lai je ko le wa loke ni la liga to pe la liga yen fe se isoro fun Barcelona lowo bi ko se UEFA Champions League ba won se fe se dada ninu e to ko won ti ri gbo awon iko to ku ninu la liga yen bi pe ka kan ma fe won gba table tennis na won iko yen se ri fun Barcelona ni owo
0: oya bi table tennis won se ri fun Barcelona lowo ai di bobo ojo ti lo dagbere fa won ti wa nle
1: eyin olulufe kan gbagbo magbe a ti gbe nibe lo sa gbagbo yin sibe ti so se to nbo ta to pade mi ni ojo Monday e pada won yin wa ni AM Sport at tun lo bayi a fi sile e ma se ere daya dada a ti gbe nibe lo sa na ni a o gbagbo yin sibe o dabo
0: Oya ninu idije Italian Serie A, Frosinone ati Venezia ago meji osan lola. Parma ati Monza ago meji ni. Bologna ati Sassuolo ago marun. Juventus ati Milan 7:45 lola. German Bundesliga lola. Hamburg ati Main. Frankfurt ati Osborne. Ewo eyin temi. O tin dagbere losan teni. Ewo e ma se re daraya dada. Gege bi ID se so. Ikan ni West Radio na npe bi 89.3 FM. Kote mi o yi pada. Lemon di tana tana. Go double.

0: 0913 1000 0916.
1: Hello.
0: Ẹ̀ka san kí lorúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ bá wa yí rédíò yín sísàlẹ̀. Samson. Láti bo lẹ ti ń pè sà.
2: Láti Ìbàdàn.
3: Ọba ẹyà ọba mà san. Mi yé píríà lẹ́nu wẹ̀.
0: Ẹ ṣeun, ẹ bá wa dá sétò yìí.
2: Ọlọ́run ìdá ọgbọ́ aláàmú.
1: Àmì.
2: Táwọn ọmọ ọkàn ìgbẹ́ tó yẹ ọkọ̀ kẹ́sí yẹ owó lọ́gẹ́gẹ́ bí onígbàgbọ́ ọlọ́run kan sọ. Tọ́ba nígbàgbọ́ nìkan tó ṣèyàn kò ní í ṣe. Òun gbọ́ nífẹ̀ẹ́ ọkọ rẹ̀. Tọ́ba nífẹ̀ ọkọ rẹ̀ kò délé ní bẹ́ẹ̀ náà. Sígbà tó ń fẹ́ra wọn sẹ́yìn kẹ́kẹ́ wà ń bẹ̀ ni. Ọlọ́run kan fi gbogbo nǹkan sí láyé.
1: Kò nífẹ̀ẹ́ ọkọ ẹ̀.

0: si ni suru to ba wonu igbeyawo
1: ta fe nu a ati se di eni awuro wa se wo wo so wo fe sagura
0: ti o ba wa je ipe oro wa ti e wa bo si ipe won fe sise abe ife to ni si oko eyan ni gbagbo ipe oko ohun ma ji duro ti ohun se bi iya ti iya ba se pe won o fi se abe bi omo to ba ye pe o wa sele ipe won ni ni pe won ma sise abe fun ni ti oko e ba fi owo so wo po pelu e se bi won sise abe fun
2: ku mo de gent e je kinkin ile ile ro te so yi mo le ranti daada lati bi a ti ma to bi odun marun mefa mo lo sise kan inu idile kan mo mi mo la lo se baba oko won ani ko ah e ja mu pe e ja mu pe yi hello e kro le o
0: hello
3: ki
0: lorupo yin ati bi te tin pe wa
3: o ade bayo ko so aloruko mi
0: ni bo le tin pe wa
3: láti ẹlẹ́dú ẹlẹ́dú
0: ẹ ṣe ẹ bá wa dá sétò
3: ṣe ẹ rí ọ̀rọ̀ ìyá yẹn ó wà spiritual
2: ojú mi lẹ́yìn tí
3: fi wòye wà nínú ìdílé wọn ẹ tẹ̀lé rí ti sínú ìdílé pé ìyá yẹn gẹ̀gán pé nǹkan tá ẹ ṣe yìí o nígbà tí ọmọ tí wọn náà bá máa bímọ o ìyá ṣe ìyàwó ọmọ wọn ní sọmọ òbí o yóò ṣe máa rí fáwọn náà nì torí ẹ náà ṣe ń bẹrù. so tọmọ bí ẹ bá fẹ dúró ó bá lọ fi spiritual wádìí ẹ bóyá wo yíyá yàrá fà ni bóyá tí ìṣẹ ṣe ni.
2: so kò yẹ kó sáré
3: property of guilty na ẹni tó bá wádìí tó bá sọ fún bí tó ti wádìí o ló yẹ kó wádìí tàmí bóyá yóò lọ síwájú o bóyá yóò kú ìtì pátápátá ni o ó ní ìdíwó wà spiritual kì í sojú lásán mọ́mì tó kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n kọ ìyànnà náà dáadáa ni àwọn ìyá ọkọ àwọn náà máa ń tẹ́tí là kọ já nínú ìdílé wọn. irú ọ̀dọ̀ fi wá ní ìṣe mi ni mo bírèkì ká má jẹyọ mi ni mo bírèkì ẹ wọn à ń jẹyọ lọ́dọ̀.
1: àtúmọ̀ bá ń sàn fún bóbá ẹni ewu ní sẹ́yìn ẹ̀yà wọ́n yẹ púpọ̀ ọ̀yá náà yẹ ní àbẹ̀wò lẹ́bi ẹ̀.
3: wọ́n ti wá àfẹ́ wọ́n ń jàfẹ́ wọ́n gbọ́dọ̀ jẹyọ wọ́n gbọ́dọ̀ jẹyọ bí ọ̀sẹ̀ méjì sẹ́lá tí ìyàwó wa bá bímọ ní wa.
2: ẹ ṣe gan-an.
0: Mo rí ọ̀rọ̀ gbà mú nínú nǹkan tí wọ́n sọ yẹn wípé tó rí ẹ̀ ń rẹ̀
1: wò ó.
0: bí àǹtí tó pè lẹ́ẹ̀kan yẹn wọ́n sọ wípé ẹni
1: ọba yẹn ẹ̀ ń rọ́bọ́mọ̀.
0: tí ò bá lè dúró lórí ẹsẹ̀ ọ̀rọ̀ tí

ọmọ yẹn ọkàn rẹ ò gbá táwọn òbí ẹ náà tún sọ fún yín pé ìwọ tó ń ronú báyìí ìwọ tó ń ṣe kinní kan ìrírí ohun tó ti ní ìrírí ó ti ń gbọ.

0: mo gbọṣùbà fún ọba àwọn ọba ọba tó wà káyé tó wà ọba tí ó tún máa wà nígbàtá yóò bá sí mọ́ òun ni gbogbo agbára ń bẹ níkàwọ́ rẹ̀ ọba tó ń gbénú ọ̀rọ̀ tó ń jẹ́ ọ̀rọ̀ fún ara rẹ̀ tí ó sì fi ọ̀rọ̀ dá ohun gbogbo òun náà ló gbé ètò yìí kalẹ̀ tí ó tún fún wa ní oore ọ̀fẹ́ láti wà níbí lónìí fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa níbi iṣẹ́ àti nínú ilé tẹ ti ń gbọ́ wa lónìí. A kú dédé wòyí o ẹ̀yin ènìyàn wa níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì ti mọ̀lẹ́bí àkọ́kọ́ rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ń fẹ́ dé káàkiri àgbàlá ayé wípé ẹ káàsán o ọ̀dẹ ọ̀dùnbí. Ẹ káàbọ̀ sórí ètò àgbàlódé tòní ètò tí Ọlọ́run ọba fi òǹtẹ̀lù tí ó sì yọ̀ǹda tí àwa wá gbé kalẹ̀ fún ìgbádùn àwọn àgbàlagbà wa láwùjọ pàápàá jùlọ àwọn ọmọ wa òde òní láti rí ẹ̀kọ́ kọ́ ní oríṣiríṣi ọ̀nà àti láti ní ìmọ̀ kún ìmọ̀. Bẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ ó rí pé Ọlọ́run ọba dìdí yọ̀ǹda ọgbọ́n ìmọ̀ àti òye fún àwọn arúgbó wa ṣùgbọ́n nítorí àìkíyèsára wa a ti yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n máa lọ bí àgbáre láì kọ́ ẹ̀kọ́ látara wọn. Ètò yìí wà fún wa láti jẹ orí ọ̀fẹ́ láti ọ̀dọ̀ àwọn arúgbó wa tí wọ́n sì wà láyìíká wa nípa lílọ bẹ̀ wọ́n wò nílé láti lè rí àlékún ọgbọ́n kọ́ nínú bí wọ́n ṣe gbégbé ayé wọn èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Lórí ètò yìí a ti lọ bẹ àwọn àgbàlagbà wa kan wò a ti jọ fi ọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ a ti mu omi ọgbọ́n láti ọ̀dọ̀ wọn kódà a ti kọ́ onírúurú ẹ̀kọ́ láti ara wọn. Èmi ọmọ yín ni olólùfẹ́ yín ẹ̀yinjú Elédùmarè Frances Amavi ló dé sí etígbọ̀ yín láti ìkànnì Wells Radio 89.3 FM. Èyí ni kànga agbọ́nmágbẹ èyí tí ó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Mo ti wà lọ́dọ̀ àlejò wa tòní ẹ máa bá mi ká lọ. Ẹ káàsán mọ́ mi wá a kú dédé wòyí a fẹ́ mọ̀ yín kí ni orúkọ yín ọjọ́ orí yín ìdílé wo lẹ gbé jáde àwọn ọmọ ní bí tẹ ti ṣègbéyàwó gbogbo gbogbo nípa láìfún yín mà a fẹ́ mọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìjẹ́lẹ̀ ṣàlàyé fún wa mà.
1: Orúkọ mi ni Adéyẹmí Ìyàbọ̀ Sọlá Adénúgà ọmọ ìjẹ̀bú gbólémí
0: Ogun State.
1: Ọjọ́ Ogun State.
0: Yes ma.
1: Ọjọ́ òní tèmi ìjẹ̀bú gbó bàbá àti ìyá mi ọmọ ìjẹ̀bú gbó ọkọ mi náà ọmọ ìjẹ̀bú gbó àti kò rèé ti wọn tó bá di May 17 mà pé 79.
0: Wow, May 17 lè máa pé 79 years. Ọgọ́rin ó dín ẹyọ kan.
1: Mo ṣègbéyàwó ní 1972.
0: 1972.
1: May 20.
0: Okay ma.
1: Ìbádẹ́ fọ ọmọkùnrin àti ọmọbìnrin kẹ́mi.
0: Olúwa ṣeun Olúwa ṣeun.
1: Gbogbo wọn wà láyé ara wọn báyìí.
0: Ọwọ́ wọn ló ṣe dáadáa lọ́tún lọ́sìn.
1: Lọ́tún lọ́sìn. Ọkọ mi ti lọ sílé láti 2012. January 10. Lókè mi àti Jésù.
0: Ọlọ́run a máa pa yín mọ́. Ọlọ́run a máa wà pẹ̀lú yín. Àwọn ọmọ náà tí wọ́n fi sílẹ̀ lórúkọ Jésù wọ́n á di wọ́n á dìgbà.
1: Àmì.
0: Lórúkọ Jésù ẹgbẹ̀lẹ́ máa. Inú wa dùn pé ẹ gbà wá lálejò lónìí. Torí pé a rí pé àwọn àgbàlagbà wa náyíká wọ́n kún fún onírúurú ọgbọ́n. Èèyàn lè romi ọgbọ́n mu lára wọn ṣùgbọ́n inú ilé náà wà wọn lórí ọ̀fẹ́ àti jáde láti wá bá àwọn ọmọ wa sọ̀rọ̀ láwùjọ bá ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun la ṣe wò pé káti ẹ̀ wá máa kí àwọn àlejò wa nílé kán máa gbà wá lálejò torí pé a fẹ́ kọ́ ẹ̀kọ́ láti ara wọn bá ṣe wá bá yín lónìí. Mo fẹ́ béèrè mà ní pé ǹjẹ́ lè sọ fún wa pé tẹ́ ṣe jẹ́ ọ̀dọ́ ọmọbìnrin iléèwé wo lẹ lọ báwo ni ẹ̀kọ́ yín ṣe rí mà láti kékeré.
1: Wọ́n fẹ́ pé ọmọdún
0: láti kékeré.
1: Wọ́n fẹ́ pé ọmọdún mẹ́sàn-án àbí jù bẹ́ẹ̀ kí n tó bẹ̀rẹ̀ primary one.
0: Okay.
1: Torí mo wọ́n díẹ̀ lọ́wọ́ àwọn òbí mi. So wọn ò fẹ́ kọ́ náà mi wọn ṣe jẹ́ kí n lọ sukúl.
0: Ṣẹ́yìn nìkan ni wọ́n bí ni.
1: Nígbà yẹn lọ́rùn.
0: Okay.
1: Wọn ò fẹ́ kọ́ náà mi. So ọpẹ́lọpẹ́ lára àwọn ẹbí màmí tó jẹ́ tíṣà Olúwa mú mi lọ pẹ̀lú ọpá.
0: Fẹ́ gbọ́dọ̀ lọ léèwé o ìyẹn lọ́mọdún mẹ́sàn-án.
1: Olúwa mú mi lọ pé dandan mo gbọ́dọ̀ lọ sukúl. So mo jáde primary 6 dípò kí n lọ secondary school straight lára àwọn. Torí bàbá mi ò mọ̀wé àtọ́ màmí ló ka primary 2 or 3 kò tó di pé wọ́n da dúró torí ńgbà tí wọn obìnrin lọ sukúl.
0: Láyé àtijọ́.
1: Obìnrin lọ sukúl. So ìgbà tí mo jáde primary 6 dípò kí n lọ secondary school straight lára àwọn tó ń gba bàbá mi nímọ̀ràn ló ní secondary school ti mo gain admission si Jebuje ni Jebu gboke de ni ti wa loni to ba je pe omo e ba mo wi dada o ye ko pass Jebu gbo ki se Jebuje lo ye ko pass ko ma lo si modern school bi mo se lo modern school ni igba ti mo wa se modern 2 ti mo wa ri awon egbe mi ti won lo si secondary school ni ilu wa ti won yan to gbo mi lo temi ru mi mo ba yari emi o lo modern school mo abi ke mi ti e ka mo gan papa dara won re mami omo won lo wa help mi so pe ko buru secondary school lo fe lo mo wa fi wa si Ibadan bi Goodwill Grammar School Ibadan apirin awani foundation awani foundation school
2: wow
1: in 1964 so ibe ni mo wa ṣugbọn bi ni aje da ba se mari ko se to le ye olodun ba se so pe mari o mari mo sa ri wa lati o temi lorun pa pada si Jebugbo igba ti ma fi yo form 3 Jebugbo mo ti lo ka form
2: 3 secondary school wele lo
1: ni Jebugbo Guys Grammar School
2: kile pe ma
1: Guys Grammar School
2: okay Girls Grammar School ko loruko kan waju ko to kan Girls Grammar School
1: Guys Grammar School Jebugbo
2: okay o si wa do ni
1: up till today
2: wow
1: so wa nbe
2: e wa wa nbe di GS3
1: nbe ni mo ti se school sati mi
2: okay batewa jade ile ewe
1: batawa jade by that time kusowo agbe ni baba mi by that time mo ti wa laburu kan mo gba buru ya dejo 16
2: when 16 years left you ju won lo
1: the very month ti mo pe 16 na mo gba so baba mi wa ni ko sun to nfe se ti wi pe o wa ju faburu mi le mi lowo ko ka wi bo ko se nkin to ba ni ko se lo sori re nbe emi se mi sese jade won fe mo bo pass bo fail wa se lo bi mo se tele kan lara awon ibi baba mi na ni lo si Eko so koko sise ni marketing board as a cashier clerk won fun wa ni 8 pounds 4 ounces igba yin e meji lo je ton ma san
2: so ko ko su to pari
1: eh won koko san kan to su ba ton pari asan keji 8 pounds 4 ounces no
2: o ma pin si meji 8 pounds 4 ounces
1: so ibe mo ti bere ise ki eyan ko to wa mu mi dara awon ti o je ore egbon mi ti mo gbe lodo e gba mu wa secondary school body nurse mi fe lo body nurse nitori mo fi a awon senior so mo ma gbo senior is not forever senior le so pe ko bo sabe desk o ko sun to fe se si wa bo be na ni awon ti sha ma se be ti ori e na so mo ba ni ma gbe lodo asbisesi yen so 2 asbisesi yen ore yen ko do wa ni Eko ti en wa gbe pe mo ti wa Leko lo ni nbo ni ya bo wa o wa Leko nbo ni o wa ni marketing board ni Keja eh en de ti gbo ton so pe oluwe mewa n se libira ni Keja lo ba wa mi wa ki lo se nbi mo ni mo se na ni e lo lo ngba 8 pounds 4 ounces ni de tun da won igba to ma pada wa lele nkeji ki wa ri hun igba yin Mr. Ladi o ni director of training P&T director of training Lushudi
2: okay ma
1: so ba lo ba owo e lo fi ko application yen ba to di kin sign to submit e o lu sha mu mi wo P&T iku de da ngba yen won ba gbe eyan so fe gbe eyan mefa won ni pe 15 o le je meje abi meje lo ma pe so mo se mu mi wo P&T ni o lo nde se atẹn se departmental exam don dem gbe mi soke die die
2: e wa ngba promotion
1: la ngba promotion lati be
2: e ranti pe ke to wo P&T iwe
1: mewa
2: mewa leka
1: eh
2: abi iwe mewa leka te tin sise ni Ikeja
1: Ikeja
2: ko to di pe won introduce yin si P&T
1: P&T so ngba mo se se yen ton ngba to ma de 1972 ni mo get ready
2: le marry
1: mo marry
2: okay ma
1: so oko mi wa ni Oyo township Minister of Agriculture sise field officer emi wa ni Eko kini yo ni boss yo either kemi wa Sibadan ko na gba transfer wa Sibadan ka jo wapo

0: mọ́tò kì í ṣe bí ayé ìsìn nígbà tá a dé 2003 yẹn àti rí mọ́tò jáde síta wàhálà ni. Ọkọ mi dẹ̀ máa sọ pé 7 o'clock ló fẹ́ lọ, kò ní sì fún obìnrin láti lọ 7 o'clock, wàá jẹun bẹ́ẹ̀ni gbáyé. Àwọn grandchildren kékèké tó jẹ́ àwọn ọmọ tó jẹ́ pé adé bí ní 2003 wọ́n kó àwọn ọmọ yẹn wá fún mi kékèké báyìí. Máa gbẹ̀ fún wọn, máa ṣe gbogbo agbára tèmi ò gbé 7 o'clock o, so best thing máa lọ tèmi 10 so that máa kúrò lé ní 9. Bẹ̀tí gbà mo wá rí pé àti lọ kò ṣeé ṣe, bá fi join ibi ìbáyé Effacott.
1: Anglican
0: ni, Evangelical Anglican Church of Trinity. Ó wà kàtó sábà ti kọjá yídì ń bẹ lọ́nà ẹlẹ́bù. So màá kàn rìn ni, ó sí mọ́tò sí ẹsẹ̀ ni màá fi rìn, ibi wọn bá dẹ̀ rí mọ́tò màá wọ̀. So ìyẹn mo fi máa ń lọ síbẹ̀. Ìràwọ̀ tí ìlẹ́gbẹ́ bí mi pe wọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí mo ti lẹ́gbẹ́ ní
1: Saint-Anne's.
0: Mo ń lọ, mo gbọ́dọ̀ lọ sí meeting ẹgbẹ́ wa. Ibẹ̀ ni mo ti máa lọ jọ́sìn lọ́jọ́ meeting. So once in a month mo máa sábà lọ síbẹ̀, third week of the month, third Sunday la máa ń ṣe meeting. So the rest of it mo wà níbí.
1: Ní gbogbo ìgbà tẹ wà ní ẹnu iṣẹ́ ní P&T, torí mo ṣàkíyèsí nígbà tẹ́ ń ṣàlàyé ìrìn àjò yẹn, mo rí pé ó dà pé P&T yẹn gan lẹ ti pẹ́ dáadáa, lẹ ti ṣiṣẹ́ ju, ilẹ̀ lẹ ti ní experience ìrírí jù.
0: P&T
1: ìrírí dẹ̀ gan ni ìrírí wà jù, dẹ̀ gan lẹ ti ṣiṣẹ́ nígbà tẹ kúrò ní iṣẹ́
0: ìjẹ́jà yẹn. 1972 ni mo dé P&T. 1970 mo wọṣẹ́ ní 1970 December. Then 1985 ni United bẹ̀rẹ̀.
1: United àti NIPOST.
0: Lọ́ọ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: So it's still under P&T náà ló ti jáde.
0: Ló ti jáde.
1: So
0: láìkan náà ṣì ní sẹ́yìn. Accounts náà ni mo ṣe wà.
1: Ní gbogbo course tẹ fi ń ṣiṣẹ́, gbogbo ìgbà tẹ́ ní ìrìn tẹ́ ń ṣiṣẹ́ yẹn, dádì ṣì wà lábẹ́ òkúta.
0: Dájú wà lábẹ́ òkúta. Ó ti rìtáyà 1998.
1: Àwọn ṣáájú yín rìtáyà.
0: Ojú mi lọ.
1: Àwọn bẹ́ẹ̀ wọ́n ṣáájú yín bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣàpẹ́ ìgbà míì wọ́n ń wọ ọjọ́ orí, wọ́n lè wọ ọdún téèyàn bẹ̀rẹ̀. Mo mọ̀ pé wọ́n ní 35 years.
0: 35 years lè yàn máa ń lò, but I spent 32.
1: Tá a bá wo ìrìn àjò yín mọ́mì láti bẹ̀rẹ̀, ẹlẹ́bẹ̀rẹ̀ primary school ọmọ ọdún mẹ́sàn-án, torí pé ìgbà yẹn ojúkan ẹ̀pa ojúkan èrè lẹ́jẹ́ lọ́dọ̀ òbí yín, ẹ wọ́n bẹ̀rù pé wọn kan máa lù yín nílé ìwé o. Ẹ mọ̀ pé ẹ̀dẹ̀ sọ ní bàbá gan ò kàwé pé wọn lọ skul rárá, so yé ẹ̀kọ́ gan ò rí lè yé wọn nígbà yẹn. Ṣùgbọ́n torí iṣẹ́ ẹ̀gbọ́n wọn ni àbábúrò wọn tó wá mú yín pé kẹ wá bẹ̀rẹ̀ skul, páwọn máa mójútó yín ní ilé ìyàwó màmá, wọ́n pa àwọn màmá mójútó yín níléèwé, wọ́n fi mú yín kẹbi ẹrẹ primary wọn lọmọ ọdún mẹ́sàn-án. Ẹ rí pé nínú gbogbo ìrìn àjò yẹn, èyí náà dẹ̀ fojú sí títí nípòrí ọ̀fẹ́ Ọlọ́run, tẹ fi ṣetán ní form 5 tẹ fi ní sẹtifíkẹ́ẹ̀tì yín lọ́wọ́, èyí tó gbé yín dé di P&T tẹ fi ń ṣiṣẹ́. Tẹ bá wà síkò yẹn, ẹ rí pé school sat ní ẹ fi wọ P&T, òun náà lẹ fi ṣiṣẹ́ jáde. Ní ìsìn tẹ bá fi wé àsìkò wa ní ìsìn, èèyàn máa lè fi yẹn máa ṣiṣẹ́ títí a fi rìtáyà.
0: Tó wà bẹ́ẹ̀ ni wípé àsìkò ìgbà yẹn ìwé ṣì níyì. Ẹni ká ìwé mẹ́wàá, ó kà nǹkan gidi ń gbà yẹn. Ayé ìsìn yẹn ní rẹ lílọ yunifásitì gan-an, bí ò bá tí ì ní PhD gan kò tí ì kà kankan, so ìwé ṣì níyì ń gbà yẹn.
1: Ẹjẹ bá wa tọ̀ mọ́lẹ̀ sí ẹ ní ẹni ní ìsìn yẹn tí ò bá tí ní PhD gan kò ìkan
0: kan.
1: Ẹ bá wa tọ̀ mọ́lẹ̀ sí ẹ ṣàlàyé mọ́mì.
0: Tó à ń bẹ̀ ni wípé mo fẹ́ lè sọ pé kò sí ilé kan sìn tẹ́ lè dé tẹ́ ní rí graduate. Báwọn kí o ti jẹ́ ahoro tó. Bẹ̀tí láyé ìgbà yẹn kẹ́ tó rí primary six ẹ̀rìn ìwé ó dàbí pé ìwé níyì gbà yẹn kò níyì mọ́ rárá.
1: Sílẹ̀ rò kó fà á tí ò fi wá níyì mọ́.
0: Civilization náà lẹ máa pe ọ̀làjú náà la máa pe àbí ayé ọ̀làjú náà la wà yìí, ọ̀làjú náà la máa pe kò níyì kankan mọ́, kò níyì.
1: Ṣùgbọ́n àwọn ọmọ wa àwọn gbọ́dọ̀ kàwé,
0: wọ́n gbọ́dọ̀ kàwé, ó di dandan láti ní ìlọsíwájú,
1: wọ́n
0: gbọ́dọ̀ kàwé. Ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ níyì mọ́ bí tàtijọ́. Ẹ wo irú UI yẹn laye igba ta wa so pa n lo secondary school yen yan kan sisi lo wa yara kan de igba ta won omo mi ma fi wo university ni 1990 something on to mejo ninu yara kan
1: ni hostel
0: so ero ti wa po ti wa di gbarogudu in fact eko gan aye igba ti wa nursery primary school ko ya yeye bi eleyi ko ya yeye bi eleyi primary school gogo ti a lo to je ti government school won ko wa ni eko gidi
1: ko la bi government school ko dabi
0: even nursery primary school go won ko won to government school aye atijo to le mi ranti igba temi bere primary 1 na mo bare primary 1 iru dining table yi won gba leti bayi won se gba ibi bayi leti won wa da iyanrin sinu e iyanrin odun sinu e iyan ni teacher ma kokko fi ika yi won ma se ba ko 1 2 3 ika yi nitori pe awon ti le wa o mo we debi ton ma ko wa ka to wa
1: ke to wa si le we
0: 1 2 3 to ma ko abd se gbogbe be nbo ba le fi ika e ko be yen lo ma se bere si ni lo slate
1: ipele ipele ni leyin igba to ba fi yanrin ko
0: lo ma sese bere ti ni lo slate
1: ati chalk
0: ati chalk igba yen won tun ni slate ko na to je pe bi apadi abi nko bayi la ma npe to je pe ma fi kini ko awon omo olowo lo nlo yen sugba wa ti bi pako pelu chalk la ma fi ko igba ti akobi ma bere primary 1 ni aresa ni ti sambere lo ni won fe register se ti le koruko gbogbo le mo ni ko le ko ti gbogbo le sugbon le ko ti e tori mo mo pe to ba je pe o ti n ko gbogbo yen mi ni mu wa be o wa lati wa ko eko ni
1: teacher school te fe mu register
0: eh
1: eh o lo be pe se o ti le ko gbogbo
0: se ti se ti le koruko gbogbo le
1: gbogbo ni ti ba mo se gbogbo awon eyan to wa nu ni
0: eh ipo le koru that is so ti le ma ko we
1: okay
0: mo ni to ba ti le ma ko we a ni wule mu wa a fe ko wa ko we ni sugbon o le koruko ti e o gbadaruko ti efo le ko o kan re rin na ni ko si tun se si so eko ton ko won si ku munoduko crammy
1: on cram ni
0: on cram
1: is more of cramming than practical
0: ko si practical kankan lowo won na on cram ni omo mi le se ebo o ma se popopopo kan godi yoro nla ni e le ko ko le ko le kankan kan ile to wa nbe ilo nkan pa mo si si ko le ka yoba
1: to akori mi le tun mu wa lo yen pe ko le ka yoba yen mi pe ko mo we
0: ko mo we ewo lo de ka olo won le ka kankan ba o se ni le ka kankan to ka paralysis
1: omo yin te fin sapejuwe to n ba yin gbe yi se school joba lo n lo ni abi
0: private mo do be mi o friday lo se do ni friday lo se di mi mo mo se bata we ton kan sin ko gbuna doko even graduate gan mo so dem ni no time
1: akọrin pe won gbe certificate jade ni
0: ibe an ri gbogbo e lori foran ta man ri lori phone ton ma ni kon fill form telomi o le fill
1: won de lawon graduate
0: graduate
1: a je pe lasiko aye igba ti yin to je pe yin school start gan e n sise takutaku e bon lele sise ni accounts
0: accounts mo ti sise ka pe awon parents mi lowo ni ma ti di chartered accountant because igba ti mo di eko mo try mo lo si 70s lẹ́fẹ̀ẹ́tì sí ní skul kan gbà yẹn tó fi máa ń kọ́ wọn ní àkáǹsì ṣùgbọ́n ó níye tí wọ́n ń san owó tó ń san gan kò ju sálárì mi lọ mo dẹ̀ máa kúrò lé mo ti sọ fún mi pé àbúrò mi rè bó ni mo ṣe fẹ́ ṣe.
1: wọ́n mi ẹ sọ̀rọ̀ kan láìpẹ́ yìí ní ìsìn ẹ́ sọ pé àwọn gírádùétì wa ò ní gan-an àmọ́ gbogbo ṣe ń lọ gbogbo ẹ̀ náà là ń rí ní social media pé mi gan ò lè fíìlì fọ́ọ̀mù mi gan ò lè sòyìnbó gan-an kó múná dóko wípé ta bá fi wé mo wá fẹ́ kẹ́ fi wé ìgbà tí yín tó jẹ́ pé skul sàti gan-an ó ń jáde ó ń ṣiṣẹ́ takuntakun a jẹ́ pé ṣé a lè fi skul sàti gba tọ̀dọ̀ yín ká fi wé gírádùétì sìn yín.
0: skul sàti gba yín ó múná dóko ju phd.
1: Nísìnyí lọ.
0: Níbi tẹ́kọ̀ọ́ ti polu. Tó polu ṣe. Èmi ò rò bóyá wọ́n ń kọ́ wọn wọn gbọ́ ni o torí àbí ìkọ́ àtàkọ́ ìgbà ọmọ ìyá ni wọ́n o bóyá wọ́n ń kọ́ wọn wọn gbọ́ ni o ṣùgbọ́n láyé ìsìn ìwé tó ń kọ́ wọn kò múná dóko kò jiná. Kò jiná.
1: Ẹ ṣùgbọ́n ẹ sọ lẹ́ẹ̀kan pa ayé ọ̀làjú láwa.
0: Ayé ọ̀làjú láwa. Ayé ọ̀làjú ni.
1: Tó
0: làjú wa afẹ́. Àfi ayé ni ọ̀làjú wọn já sí gbogbo nǹkan tí àwọn ò lè ṣe láyé ìgbà tiwa òun làwọn ń ṣe ń sìn ọmọ ń lọ sí skul ọmọ tó ń lọ skul un toju tomo un se
1: yani university ni
0: se bo so ko lo kawe ni fashion parade lo lo ni de depend le bi ka lu ti ko ti e mo tori omo birin mi lo sibe ko ko ha
1: a de gba certificate wa le
0: bi o ba gba kini IELTS won ton mo ngba bi o ba gba IELTS papa
1: leyin degree
0: oh
1: a se masters
0: oh
1: ko to lo fun PhD
0: oh o ba ti le ri awon oga won yoku bansa
1: ko de si yen nigba ti ni pe
0: nibo nibo nibo o le sumo ti sa kan ma su se oro mi won kan ti e fun en laye ni distance wa won
1: a ri pe eko gba yen a le fi we eko ti
0: laye laye laye laye a
1: le pe eko te yin ko laye gba yen gan omo to lohun kawe giga ni sin gan ko le duro legbe yin
0: kuda
1: tori asiko to
0: won wa discipline
1: yen yato
0: Allah eko igba yen yato si eko ton konsin
1: to ba wa ri be mo mi a dupe lowo Olorun pe awon omo yin na lo si lewe ngba ti won wa be si yin lo we lewe te ri bi won se n lo school ti won bo eyin na ri pe e fi we igba teyin lo school pe eko te kon gba yen yato si tawon omo yin ko wale
0: igba ti won lo si school yen an lati wa ma fi won si lesson
1: yato si pe won tun lo school e tun sanwo lesson
0: e sanwo lesson laye igba ti wa iwo lokun e kon lesson afi to ba je pe o use mo teacher kan to lo ba wi pe wa ba pa egusi abi ko ba gbalẹ ko ba fọbọ abi kankan beyin ko ni wa nbi eyin kini to ko e ni kini ni wa wo ile
1: iyan le ma fi lori ofe ati ma fi
0: ah eh sugbon laye isin laye igba ti won wa didi igba ti sha lesson so that to ba de lati school ewo na ko yin le mi n ton ko won yin ma mi fi ye eyi ton ko won yin iwo ma wule se ti e n ton ko ni school yen ni ko ba mi fi ye nitori n ton ko yen no ma se exam le lori so ma se nse fun won gba yen ni
1: e soro kan mo ni laipe yi ma eni laye sin yi pe eko o ti wale patapata yi pe opolopo awon omo akeko lo je pe won fowo ra result ni ti o de si laye gba ti yin to wa lara nkan to je pe eko toni o ti jo wa nle
0: o ti jo wa nle o
1: mo wa fe bere kan ma bi pe ta ba kiesi yato to han gbangba yi laarin eko ti ode oni ati eko aye ati jo e to je ka awon agbalagba won ko je pe iriri eko ti won ni o yato e le fi bi ti agbalagba ba awon agbalagba to si wa lenu ise disin yi e le fi oye imo ti won ni nipa ise ti won se ke fi we awon to ese n jade ile eko giga ni si ton ese n sise nisin yi nje le so fun wa ma gege bi agbalagba to si wa lawujo wa loni kini nkan te ro pe a le se ti ohun gbogbo to fi pada bo si po bo se ri laye atijo te ko fi ni di ohun igbagbe lorilede yi ti eko fi ni di ohun ti o je pe value e ti jo wale
0: lati primary lo te ma bere
1: wọ́n tún bẹ̀rẹ̀ pátápátá
0: láti bẹ̀rẹ̀ láàrin àwọn òkú ẹrù ẹwọ́ ni
1: ṣé lóòótọ́
0: olókèlè ń wọ ẹwù sálẹ̀ láti primary lọ ti máa lọ bẹ̀rẹ̀ yẹn lè ti máa lọ kọ́ wọn bẹ̀bẹ̀ ṣe ń kọ́ wọn lẹ́mà kọ́ wọn ní discipline so primary lè ti máa bẹ̀rẹ̀ yẹn then àwọn mo ń rí lórí whatsapp àwọn yunifásitì mi ń sọ pé báyìí lèèyàn ṣe lè dress nítorí àwọn ọmọ wa wọ́n like imitation bí mo ṣe sọ fáwọn parents bí olówó yẹn mi tìtorí ẹ̀ imitate àwọn ọmọ wa like imitation wọn ní àforítì kò sí farada lágbájá ṣe báyìí ìbí náà máa ṣe ọ̀nà tó máa gbà ṣe ló máa wá.
1: ṣẹ́ẹ̀bi àwọn ọmọ wa ni.
0: mo mean yẹn mo ṣe sọ pé ọmọ tá a kọ àti èyí tá a kọ bákan ni wọn á rí yàtọ̀ bákan ni wọn.
1: màmá ṣé a lè sọ bẹ́ẹ̀ ṣá pé kò sí yàtọ̀ èmi rò
0: pé yàtọ̀ wọ́n. èyí tá a kọ tó bọ́ síta tó lọ báyìí tí wọn kọ wọn jọ kẹgbẹ pọ.
1: wọn lágùntàn tí tó bá bá já rìn
0: yọ jẹgbẹ
1: wọn kì í ṣe gbogbo wọn o.
0: kì í ṣe gbogbo wọn.
1: dẹni àwọn ilé ìwé tẹ sọ nísìnyí pé ó ti jò wálẹ̀ ṣé mi ìfẹ́ gbàgbọ́ pé gbogbo wọn pátápátá ni ò ní.
0: kì í ṣe gbogbo ilé ìwé ló jò wálẹ̀
1: kì
0: í dẹ̀ ṣe gbogbo ọmọ tó wà ń bẹ gbogbo ẹ wà láti lé.
1: láti lé ló ti wá.
0: ló ti wá ẹ̀kọ́ tí bá kọ́ ọmọ mi ń sìn òun lè ń sìn ọmọ mi ń lọ sí school ìgbà tó dé ẹ̀kọ́ kọ́ ni o let me see your bag ó dálẹ̀ eléyìí kọ́ bí láti rí ó hẹ́ bùpẹ́ o for instance ìgbà tí ọmọ mi wà ní primary 2 from age 2 or 3. On fi se class captain. So omo kan wa mu toy kan wa si school. O fi sere.
1: School wo la omo yin lo ma?
0: Ebi ni sa primary school Aresa.
1: Okay.
0: Aresa. Loki adu.
1: Okay ma.
0: O wa fi sere. So teacher wa si se. Teacher wa for captain. Abi o nu wa fi sowo. Igba ton close o mo wale. Igba to mu dele. O wa jojo ti emi yan kan ni. Oya, yan wo bagi. Ewo lele. O salaye ati e bayi. Eni ke Friday o de mole iwale so mole omo na olu omo ati mi ati babe abadele omo yen de so waju awon parent e pe teacher lo gba lowo mi to fun captive be to wa gbagbe lati gba pada tori oju won lati fe fun ni balance so afisle be so automatically ko tun se ru e mo fun e go teacher ba gbagbe wo fun e lo ma lo ba pe e gba kini yin o mi le ri le mu lo yen mo se so pe ile ni gbogbo e ti bere ile ngbodi ki le ko le ni ki le ka le ni bawo le sise sugbon gba tun je pe bo se de gbogbo ba ge elegbu gbogbo je o je o bo si ta o sere lo
1: iya to wa laarin ru omo be to jade ninu ile be ati omo to wole tawon obi nse mo to gbogbo bo se lo ni lewe iya to ma wa gede pe ninu bi aye won
0: to bo sere ni ta ba fe keko da lati le lati ma bere
1: ile lati keso rode
0: ati le ati le omo ti o kawe ti o se kankan to de to do mu second ni bo lo ti ri awon de lo ba kawe po ni omo kan wa lodo mi bi ba tele december lo se kuro le kosun kuro fun awe ta ba so fun mi pe o fail ma so fun mi pe looto na ile lo ti fail lo tori mi ri gba ko to gbe we ka o
1: phone o je
0: o wa just are that is iya yin shobi
1: ori ya to nso sona to nso to nri daju pe orinrin ti o se
0: ile ni o ile leko ti ma didi o ile
1: mo ri ninu igbesi aye yin ma ni mo ba oro te ti salaye fun wa nipa itan igbesi aye yin pe e lati je mama to wa disciplined to ta won mo e ni ilanu eko to ye koro ti o gbagba kugba mo wa fe fi berebere yi ma awon mo yen ni won lo si Ebenezer Primary School gba ton se ton won lo si unile eko giga
0: won lo secondary school
1: won lo secondary school secondary school ni won lo
0: ototo ni won lo e kon lo African Church Grammar School apata kan lo government grammar school
1: kan
0: lo city research la won obirin
1: city research
0: kan lo city research
1: okay
0: kan lo our lady of apostle
1: o do na kon
0: niyan asi our lady ko queen school
1: okay lapata
0: queen school apata
1: okay ma
0: the last one yen lo si baptist okeado
1: okay ni won lo gbo awon gbo won ni sin universities gbo ti jade eni
0: everybody ti jade
1: gbo ti jade university pata
0: yeah
1: ma ton de jade
0: won sise first one yen UI lo ti jade
1: okay ma
0: o se statistics second one yen UI na lo ti jade o se pharmacy third one yen poly Ibadan o se business management
1: okay ma
0: then third one yen taisho laarin
1: nijebu
0: teacher ni
1: okay
0: the last one yen na poly lo lo ni ife
1: okay.
0: So every one of them ko see che ni masters inu
1: hallelujah
0: even one is having phd in pharmacy
1: the one to read the pharmacy
0: having phd
1: gbogbo won lo se dada tori pe won iya to moju to won
0: pelu olorun
1: pelu ran lowo olorun
0: pelu olorun e da o le da se ba se se na ama fadura ti
1: exactly ama fadura ran won lowo
0: fadura ti oluwa gbogbo fun le mi o gbogbo fun le mi
1: olorun lo ran yin lowo
0: ju san lowo
1: gbogbo ba ti gbogbo won se aseyege ton ni ile eko giga se daddy si wa ni
0: daddy si wa
1: daddy si wa
0: igba ti last card o ma se ton mo mi youth ko ni February ni daddy ku January last one
1: epele ma e se ma akeko lara yin gan akeko in fact awon omo wa nle na won ti awon na gbongbo yin won ri daju pe eko isin yi omo lati joko ko foju si daada to ba fe sase lege ti o ba fe keko abo ti de fi ko de fe ki certificate e ko da bi ohun ton ma fi ta ko certificate mi eyan le fi da yan loju ngba to ba pe oloni iwe eri
0: oloni for oloni first class o si le da oyinbo so
1: o le do oyinbo so o le nkan to lo ka ni le iwe ohun gan
0: o le da se
1: en to lohun read the account ti o mo nkan to nje receipt ti o mo nkan to nje journal o ti no read the account ri account wo ni wo read aye igba ti ko de ri be
0: ah
1: bo ti e pe e ti e ka de igba ti yin mo ba se ka yen won ko yin ni ona to je pe ah ah titi disin yi o se gbona lori ni
0: mo wa se
1: epelema mommy mo fe bere ibere kan ma nigba te n se alaye awon oro ninu irin ajo yin be se beshi le si sise ni PNC e ri pe gbogbo gba yen gan odo le si ma je
0: yeah
1: e ti ma ri gbogbo gba yen gbogbo gba te sise ni PNC yen je ni awon eni o ma fun yin ni promotion te ba se
0: sise departmental exam le ba koko se
1: okay
0: so leyin yen le de ma ma gba
1: promotion so ti e fi retire aye we getting promotion she gba de bi HCO
0: Higher Executive Officer
1: iyen le fi retire mama to bere lati school start niyan o lo wa retire as HCO Higher Executive Officer HEO niyan ma je
0: HEO
1: HEO Higher Executive Officer nitori pe moju to se e de moju to awon idanwo promotional exam ti en se
0: e ma lo fi interview
1: niyan o eyan ma lo fi interview pe won ba saseyege ninu interview yen lo ma wa mu promotion wa pe won ma fi ma tesi waju eko nla niyan o awon ara ile eyan omo wa nje keko lara mommy wa lati school start not there won si mi sara o si won ka lo ni koda gan bi won se lori ofe ati tesi waju won ni awon won so ni bi kan won ni awon ba ti di chartered accountant pe ka lo ori ofe yen wa ko sowo pe awon ba tesiwaju sugbon won ba itolorun ran won lowo lati ka de won na fi nsise sugbon mo tun se nsise na won tun se awon departmental exam iyen lo tun ran won lowo lati ma gba igbega lenu ise titi won fi de ipo HEO ti won fi jade executive officer ti won fi jade kan to retire a ri pe won je akikanju obirin ti won boju to ise mo se moju to ile ti won toju oko ton toju awon omo be na ni won si ni sara nibi ise won nibi eko won won si ri daju pe awon ka lo to mo le ma je chartered accountant sugbon ni ipele ti olorun ran won lowo de koda gan pelu be se so irin ajo aye yin gan mo ri pe ise chartered accountant ti aye ode ni gan sasa ni mi ma wa teli mo to leyin gan ti ni iriri ni oniruru iriri titi to je pe gbogbo igbesi aye yin ise accounting le fi se eyin gan ti ma ni opolopo oro ninu iriri bi ise yen se lo eko nla leleyi o era mommy e se ma e je ka tun wa ya bara lo si ibere mi ni kori tata wa yi gba te nsoro lo yin soro nipa awon omo wa asin to je pe won karamaki si eko won ma serun won ma toju won atote won ni moju to ise emi ade class phone lo ma te e mo fe iyen lo fa fe mu mi mu ibere yi jade ma wi pe asiko todo yin gbogbo be se lo fun ilewe te n kawe te n lo fun donwo te n se gbogbo e imura yin nigba yen je le fi wet awon omo asin to n lo si ilewe
0: e le fi we o sáwọn ọmọ tó máa mú aṣọ míì sínú báàgì ọ̀tọ̀rọ̀ uniform tí wọ́n wọ̀ jáde láwọn pẹ́rẹ́ tí wọ́n rí ọ̀tọ̀rọ̀ èyí tí wọ́n máa wọ̀ gbà tán bá bọ́ tàtàn ẹlòmí ó lè jẹ́ gbà tó bá close ló máa ṣẹ̀ṣẹ̀ wọ̀ yẹn ó bá tiẹ̀ lọ ẹ lè fi rí rárá ìgbà yẹn èèyàn mójú tóun tó ń ṣe àwọn tì sí ó dàbí pé just like bẹ́ẹ̀ ni pé wọ́n fọ́ọ̀sì wọn ṣe wọn mọ ìdí ẹ̀ n tí mo fi ènìyàn wọn mọ tí wọn ń ṣe wọn mọ tó ń ṣe tó bá jẹ pé wọn bá ṣàlàyé fún wọn ìwé ní sẹni dẹni gíga nkankan bẹẹ gbogbo rú yẹn táwa kà ń gbà yẹn then a tún wá kó wa lọ síbòmíì tó jẹ pé wọn náà rí àwọn irúgbà tá a wà ní primary school
1: sí
0: wọn kò yín lọ sí secondary school kẹrin wọn tó wọn yàn báyìí èmi náà máa yan bí eléyìí o owó ìmẹkẹbi náà yan bí eléyìí wọ́n lè tún kó yín lọ síbi tán ti ń ṣe bírí so pé tó ń táwọn yẹn sàkẹ́kẹ́kẹ́ tó ń ru kínní.
1: ojo si
0: mi fe ru ile yo mi fe ru ile so gbogbo iyen a ma wu yan lori pe ba ile mi se se so awon nsin yato si awon tatijo ba se to won gan yato a se to won yato
1: iro je wo le feran ju lati ma je ma
0: ah iyan ni mi feran ju
1: iyan ato be kini
0: eni abe ton ba gbe wa o be atani o be funi o be la
1: o gbe lo lo ko sa ti je yin
0: o sa ti je yin
1: o lo nje te fe ran
0: o ni mo fe ran
1: isu te ma tin gunyan yen lasiko te si je odo mo bi ni se le fi we shoot isin
0: it's the same ya to si awata wa loko ni jebu isu pape la ma npe isu ode takuta no ma npe loyo nitori ibi kini koko lo ma wa o de ma ta gbagbo gbagbo bayi o ma bu ni ma bu ni n gbodo fi ogede si o to le ro die
1: to ba fe
0: fi gunyan
1: o wa fogede si
0: e si ogede mo so that yen lo ma fi le ro die
1: yen tun yato o ma gun ogede mo ran isu yen ma je ko ro dada
0: ko ro okay ma je ko fa die
1: okay emi ti egba ti mo kokko pe ti mo kokko pe pe ro nje o le feran emi ro pe kokore le ma so ni tori kokore lo jeje
0: o lo jeje bi like
1: eh like
0: mo je mo amo
1: e se bon iyan yen ni
0: iyan yen ni ti best ni iyan ni ti best
1: te o ba ri mama eyan le mo pe e ti to odun 79 years kini ashiri
0: ori ofe olorun
1: ewa yin
0: ori ofe olorun ni
1: ori ofe olorun
0: se ni kan to mo se
1: be ni
0: ori ofe olorun
1: be ni
0: ori ofe olorun ni
1: be ni
0: teyan ba ti gbe mi are soke o ti mo pe lilaye bibeli ti so fun e ori isoro sugbon iwo tutuka o bori e
1: so mo ti
0: n ki o to wo ko pade iwo gba pe ti e se niyan na o ti e sun ku le ni wa re ni lola are ni lola ipamora iforiti eni ti o ba pa nkan mora ko le joro nwaji ipamora iforiti iru isuku ta nso yen won ti na mi mi le mo pa ti na ni
1: ekun ojo la ni
0: so ipamora ati iforiti
1: ti ni ipamora ko de ni iforiti
0: iforiti a de ma bo lorun eso je ki sasiyori o de sase
1: ma ba lohun soro
0: ba lohun soro de sase yori o de sase yori o ko mi mo se o ko se ni to pe se ni to pe o o si de sase yori o ma gbo ko en soke ma wa galagu sare
1: eyan ma wa galagu sare
0: ma wa galagu sare ma gbo ko re soke
1: eyan ma gbo ko ara eyan soke
0: n to da fun ilele ma da fun ile won ni ounje ile wa iwo ile keji so ma wa galagu sare bye bye lagbaja wo bye bye lagbaja je ko si to kan nbe eyi so lohun fe ko je yin wa gbe pade alai ni te lorun bo bi mo okunrin obirin ni o ma wu bo bi mo jira okunrin ni o ba bo bi dudu ko pa ni o ma wu te lorun
1: agbodo ma ni te lorun
0: o do ni te lorun if you can't endure you can't enjoy
1: if you cannot endure you cannot enjoy oro niyan o oro niyan gbogbo wa pata eni ti o ba le farada ti o ni foriti ko le gbadun
0: laye laye
1: tori pe yin farada gbogbo gba yen o le se joko ni isin yi te n gbadun awon omo yin te n je won omo be ti e se nkankan te wa nu le ile ile yin ni ki se le mi rent yin le ni ile te joko tawon mo ntoju yin lotun losi niwaju leyin tori pe e ti farada e ti foriti ni opolopo egba nisin e ti wa n je won omo e ti n jo oro e eko nla niyan o e pele ma
0: yes
1: era ma mo fe bere bere kan ma ta ba kiesi awon omo wa isin yi e n soro kan lo lekan mo yan pada bo le enu e o ni ti fone ti won ma n te lotun te lo si te so pe laye igba ti yin ko si n to jo ti pe omo n kawe to tun gbe fone sapa kan to pe yen lo n te ti o je ko foju si iwe ta ba wo ni isin pe fone yen gan lopolopo awon ti sagan fi n se homework fun awon omo yin awon to ba wa ni university won gbodo wa online bawon oyinbo se ma n so ti pe won gbodo wa online won gbodo ma lo but be se so yen mo fe ke tomole si dada ni o be so yen bi ba pe ko ye ki won gbe fone rara mo wa wo ni ona mi pe bo fone yen na ẹni ọmọ tí ò bá ní gan ẹkọ ẹ ò lè lọ tara pẹlú nǹkan tí wọn kọ ní kíláàsì.
0: Ìyẹn ayé ìsìn nìyẹn. Ayé ìsìn nìyẹn. Tí a mọ̀ pé àwọn àwa ènìyàn tá a bá fún wa ní orí ọ̀fẹ́ kékeré a máa ń ṣì í lò ni. Bó bá jẹ́ pé nǹkan ní kò fi ṣe yẹn ni wọ́n ṣe ìṣó ni kò sí wàhálà. Ọmọ mi aago méjì òru tẹ bá wa lọ wo yàrá ẹ báyìí ẹ bá tẹ ṣe máa ṣe báyìí.
1: Nǹkan mi ìdẹ̀ ló tún máa wò kò ń ṣe nǹkan tó máa fi kún ẹ̀kọ́ tó ka o àwọn ibi tí ò yẹ kó yẹ kó yàbàrá sí ló máa yà
0: lọ. Ẹ̀wọ̀ orúkọ tá a wò lórí WhatsApp náà ni wọ́n ní ní Nàìjíríà bí wọ́n connect ara wọn mọ́ èèyàn ní ìlú ọba lọ́hùn-ún. Ibi tí wọ́n ṣáà ti ń sọ̀rọ̀ wípé kí yẹn ṣàfáwọn ní kinní kan kó ṣe kinní kan kó ṣe kinní kan ni wọ́n tẹ yẹn ni n tó ohun ò ní báwo lè ṣe fẹ́ fún yín wá ni o wá ṣe kinní kan. Wọ́n ṣáà ni wọ́n sọ̀rọ̀ yẹn títí tó jẹ̀ sẹ́yìn tó sọ pé ṣé kò wá para àwọn torí ti nà ó parí ẹ̀ náà nìyẹn olùdáṣọ́ ọmọ yẹn get reader rẹ̀. So gbogbo irú yẹn tí ọmọ bá máa lo fóònù kò ṣe mi ò mọ bí èèyàn ṣe lè sọ.
1: Kí lè rúpa lè ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà tó wà láwùjọ fóònù yìí kí la lè ṣe.
0: Ìgbà tẹ́ sọ pé wọ́n tún fi ń kàwé àwọn òòlò yẹn nígbà
1: tí wọ́n máa ní kán lọ online kán lọ máa yẹ ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn ní kíláàsì wọ́n á ní kán lọ kà fọ́dà kán tún lọ tẹ̀síwájú nínú kíkà ẹ̀ tán bá lọ online wọ́n á lọ sí oríṣiríṣi site láti lọ kẹ́kọ̀ọ́ nípa àkórí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn yẹn. So kò sí bí wọ́n ṣe ní gbé fóònù àbí gbé laptop láti fi máa yẹ ẹ́ wò.
0: A jẹ́ pé kí àwọn òbí máa bá wọn sọ̀rọ̀ ni. N tó ṣẹlẹ̀ ni wípé tèmi rò pé èèyàn lè ṣe.
1: Yes ma.
0: Nítorí tèmi máa ń ṣe nígbà táwọn ọmọ mi wà kékeré.
1: Yes ma.
0: Nǹkan yẹn ò ṣẹlẹ̀ máa sọ fún wọn pé ó ṣẹlẹ̀.
1: Kí ni nǹkan náà?
0: Mo lè ní ìgbà tí mo ń lọ lẹ́ẹ̀kan mo rí ọmọ kékeré kan ó dẹ̀ bọ́ síbẹ̀ yẹn ó rí kinní kan ńlẹ̀ ó dẹ̀ mu ó jẹ́ wọ̀nyí kó ti dàdìẹ.
1: Ẹ máa gbin ẹ̀rù yẹn sí wọn lọ́kàn.
0: Ẹ gbọ́dọ̀ mú nǹkan lẹ̀ ni mo sọ fún ẹ yẹn o bó bá wù ẹ kó mú nǹkan lẹ̀ o ṣáà ti gbọ́ tí mo sọ fún ẹ sìn irọ́ ni mo dẹ̀ pa.
1: Kẹ́rù yẹn ti wà lọ́kàn
0: kó máa mú nǹkan tí ó ṣe sí wọn. So irú fóònù yẹn a lè sọ pé àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ lórí fóònù yẹn gan o lè sọ fún yín pé nígbà tẹ́nìkan tó lọ wo ibì kan báyìí tó tún wo ibì kan báyìí báyìí báyìí ló ṣe kinní kan irọ́ ńlá ni o. Torí mi mo téèyàn lè ṣe sìgbà tẹ́ sọ pé wọ́n tún fi kọ́ ìwé ní skul ni mo ṣe sọ bẹ́ẹ̀ o.
1: Ọmọ sí ìgọ́ṣẹ́ nǹkan gbọ́n jù wá lọ ṣá. Ọmọ wo lẹ máa sọ fún nísìn yìí? Àmọ̀ pásìkò tẹ̀yìn ṣì ń tọ́ ọmọ kò dàbí àsìkò
0: sí àsìkò
1: àsìkò àwọn Gen Z tòsí òní lẹ́fẹ́ máa sọ fún
0: pé àjọkò náà ni. Tó bá
1: lọ sí sáìtì yìí o wà ní báwàdà. Ṣé ìyẹn lè ṣiṣẹ́ ṣá?
0: O lè má ṣiṣẹ́ o nítorí ọmọ mi wà bí ìlànà ń sìn ọmọ tó bí 2017. Ó dẹ̀ sẹ́ẹ̀dì ẹ̀kíní fídíò sí yẹ ẹ̀ wípé look at my plate o I finish the food.
1: Ó dẹ̀ tún ṣe oúnjẹ yẹn àbọ̀ yẹn.
0: Ó dẹ̀ tún ṣe first meal síbẹ̀ èmi ò dẹ̀ lè ṣe gbogbo orí nǹkan bẹ́ẹ̀.
1: Ẹ rí pé iṣẹ́ tí fóònù náà ń ṣe ó ṣe pàtàkì ó lọ jìnà. Nípasẹ̀ fóònù ó ti fi abo oúnjẹ ránṣẹ́ sí màmá pé òun I finish my food o mo ti jẹ́ tán o.
0: Má bọ̀ lé má bọ̀ lé o ó tún fi fọ́ọ̀sì náà ṣiṣẹ́ má bọ̀ lé wá fún mi nìkan.
1: Ṣé ẹni pé fóònù náà lámùúyẹ tiẹ̀ nǹkan tó kàn wá mẹ́ni pé káwọn ọmọ wa kọ́
0: máa
1: ṣì lò kéèyàn dẹ̀ máa gáìdì wọn kéèyàn máa tọ́ wọn sí ipa tó dáa kọ́ má bàa.
0: Àwọn ọmọ yẹn bọ́ ṣe kéré mọ yẹn àwọn tó kéré gan tó ń ṣò lórí WhatsApp ọmọ yẹn wà lórí table by dining table ó mú fóònù ẹ̀ sí ẹ̀gbẹ́ báyìí. Ó gbé ìwé sílẹ̀ olóhùn ka ìwé ìyá ẹ̀ ń wò wípé ṣé ìwé ló kà ní àbí nǹkan kan. Ìgbà tí ṣe mọ̀ tẹ bá dìde dúró báyìí ìṣẹ́jú kan yẹn o lè rí nǹkan tó wà níwájú ọmọ ti fi ìwé rẹ̀ fóònù yẹn sábẹ́ ìwé ó ti ranjú mọ́ ìwé. That's good.
1: Màmá ò dẹ̀ mọ̀.
0: Ó ní that's good ó dẹ̀ lọ. A tán ní tán rẹ̀.
1: Bí nǹkan tẹ sọ nígbà tá ẹ ń ṣàlàyé ọ̀rọ̀ kan ẹ ní àkótán ohun gbogbo ni pé ká máa gbàdúrà fáwọn ọmọ wa àdúrà nìkan ló lè ṣe ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ káwa náà gẹ́gẹ́ bí òbí ká rí pé à ń tọ́ wọn síbi tó ipa tó dáa
0: ká
1: rí pé à ń tọ́ wọn sí ipa tó dáa á jẹ́ kí wọ́n yàbàrá lọ síbi tí ò yẹ kí wọ́n máa yàbàrá lọ ṣùgbọ́n kí ọlọ́run máa darí ẹsẹ̀
0: wọn
1: nípa ká máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run ká ẹ ṣe mà a ti kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi mo lérò pé àwọn tó wà nílé náà wọ́n ti kọ́ ẹ̀kọ́ ní onírúurú ọ̀nà láti ìtàn ìgbésí ayé yín ka tun wa pari eto toni ma mo fe bere lowo yin kini awon imoran teni fun awon obi wa gbo awon obi to nto mo ni aye osin to je aye awon kan pe ni jet age aye generation ta wa yin mo gba yo laju eje tun loyinbo yan yo laju ta wa bayi kini imoran teni fun awon obi deni apala bi re kini imoran teni fun awon omo wa na
0: awon obi
1: e wo ma teyin to awon omo yin gbogbo be se to won be se dari won be se ri daju pe won keko won foju se ko won gbogbo won lo ti saseyori be se nkan won leyo konkan gbogbo koda ngba ton tun jade ton university won tun se masters kan ti ewa to tun se phd lowo na bayi o ni awon ipa o ti pari se ri bayi o la awon ipa te ko ninu life awon omo yen ti won fi saseyege won fe ke lo awon ona yen ke fi wa gba awon omo wa niyanju kede bawon obi wa na ke fi bawon soro imoran
0: nto en be ni pe olodun lo to mo fin da awa kan je ni mo ba se pe bi olodun lowo la je olodun lo to mo fin da ka wa ni asiko fun awon omo yen ka ni asiko fun awon omo yen ka mi se pe a ma n ba won soro lore lore ka ni asiko fun won ko mo ma kan joko regede bi kini je ki kaluku ni ise kokan to ma ma se ni ile ko to kuro le laaro kuti ki se pe omo ji bayi o ti wo kitchen lo by the time to fi wa nkan se ni o n lo no je ko se nkan kan ko to kuro ni ile to ba je di ko sise ile kan ko to kuro ni ile bi de ni o gba ni bi ti a ni o nu ni je o se nkan kan ko to kuro ni ile then to ba de di lati school fun lo je to fe je o le lo rest o ba pada di n tan ko yin to mo pe mi o mo agbe sita gbe fun igbon ke ku laye so that kon ma aye isin boya mi mo boya se gba teacher lesson
1: ah lesson teacher
0: o le gba lesson teacher fun o le gba lesson teacher fun mi o se pe o fun omo e lo nje ko to kuro nle laaro inu mi o la inu e gbodo la je ko mo jeun ma ma fun omo ni owo to ba na ti etan a na ti e mo
1: to ba na ti etan a na ti e mo
0: a na ti e mo ma fun omo lowo fun ni oje to ba je pe won so wo ni school yen lati je oni san sibe ri pe aso omo e o ya ri pe ko doti ko begbe mu ki se gbogbo tomo ba se la fin fe gba se oro ma ba soro ma salaye fun
1: gbogbo nkan ko le gba igba igba
0: gbogbo ko le gba wa ba omo wi to ba se ko seni to pe iwo na nse ki se gbogbo nkan na le gba fe lo soro si salaye fun bi nkan se ri ki se gbo e na ni gba gogogogogo to won ma gbo bi aja be ko mo ti ro omo to lo mi gba fun ye ri ki lo se sibe de lo mi gba
1: o ti mo pe gba lo ma tele
0: ma o le pariwo so e ma se suru pelu omo na ni e de ma ba salaye e ma salaye oro fun pelu adura emi so pe e n gba adura ke de ko bon se n gba adura bi omo ba n gba adura de ma mo nkan to wa lokan leyin kan ba n gbadura n to wa lokan ajade so awon omo de re ojo ko fun won leti igbo ataya gba se
1: amen
0: ki ya ma se laso ki baba ma se laso lori won ta ma jebe lori awon omo yi a fun to ni won a de ma to won ma ma fuju e to won lagbaja ki lu se lenkan yin ko da be salaye fun iba se bayi lo sise iba se bayi lo sise iba de tun ta won ko to so pe ma gbe sibe wa salaye idi e ti o fi ye ko gbe sibe a gbe sibe en tori pe to ba gbe sibe ta te go ba fi o ma le fe danu salaye fun so eko e to nko yi olohun a fi ye o o wu mi ko di kini o te fe se na se doctor lo fe sadi engineer na bi kini kan ma ba se re be yen saye sile fun ire laarin wa ti omo ki se pe ma gratitude ti wole ka ma sasa be be di faye sile ke jo ma soro ke jo ma interact faye sile fun debi to je pe to ba de lati school a le so to sele lo fun e awon omo mi won se pe won rape won se gbogbo igba ti won be won le so nle won la so ba je pe aye wa ni mummy mi ngba ti tisha yen won se bye bye bye ma le so fun faye sile fun ire laarin wa ti omo e la pe na so gbogbo ru nkan be yen a je ko mo se orire a de gbadura adura adura bo se pataki o sugbon adura yen bo se se pataki to be na ni ise se pataki o nitori bibeli ni work and pray ko so pe pray and work o wa sise ni sise to wa sise to adura yen leyin mo fe ko mo mi mo we that is osise to leyin o boya lesson lo wa fun boya agbelegba ko to je pe oun ti ka koja ti e lo ni oya lo ba bode lo ba anti e oya lo so ti won se leni fun sise to adura leyin lo wa fun wa to
1: amen
0: ani jebi lori ohun
1: amen ki a to ma lo ma ini ajo be se kawe titi e fi sise te fi gba awon igbega titi de to gaju te fi retire mo fe ke fi gba awon omo wa nimoran kan poju si eko won
0: n teyan ba foju si e to ba wose nitori ise te ri yen won ko won nile iwe won ko yan ise nile iwe ile ise yen gangan lo ti ma ko eni nton fe ku se bo se accountant ni university ki o ma fun e la idea ni o ma fi tete ye nigba ti won ba so fun epo ton se ko se ni bi to nlo yen nte mi ma nso ni bi pe owo to ba fi muse ni se ma ri to ba mu ni mu yi pe eleyi ma le o yo le na ni sugbo to ba mu ni mu yi pe se be nikan lo tin se tele yo ro fun e lati se na ni to ba mu ni mu bi pe yes ise ti mo fe se ti mo fe gbowo lori e ti mo de fe lo owo yi fun kan gidi ti mo de fe ko lohun bu si fun mi ko sise yen doju ami yato si ko fi mi le sise to ba fi mi le sise imele na lo fi na owo yen o ko ni wulo
1: en ba fi mi le sise imele na lo ma fi na
0: owo yen ko ni wulo fun e to be o so to ba se ni se pe nti mo gbowo lori eri yi to nfun mi lo nje re yi mo bodo se dada ko ma wa ona to ba fi se to ba fi de lorun a ma wa ona to ma fi se to ba fi de lorun sugbon to ba se ni se bi tin ba le se nu e ni o ina se ba n soro awon onise oba won ni a sise ba lagun a o le sise oba lagun o to si lo da air condition o le lagun le lagun so to ba se tinu tinu e olorun fi re si
1: to ba sise
0: yen ti to ba sise tinu tinu olorun fi re si
1: ara ire yen na ni ko ma ni igbega lenu ise
0: o ma ni igbega ki ise ile e na ko ma lo dede ko ma fowo lu aisan ise o le a fe ti o ba fe se
1: e se ma e se ma e se adupe Olorun alaye yo tubo ma lore ni yin fun wa e je won mo pe eni faisan lo gba o eni faisan lo gba Olorun alaye ma di yin mu tesi waju ikorita ologo tede nde pa loruko Jesu a de be